ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ejijun ke jaladun re eje ko mo yin lara Diamond 88.7 FM ikoni ti o lelegbe.

0: home of hit music.
1: This is 88.7.
0: Music station.
2: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.

0: ọ̀tún amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
1: Akinyin o.
2: Akinyin akinyin àlùyìn lọ́gbọ́nú.
1: Bàríbà.
2: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
3: Nípa ìfàmì òróró yàn. Kí gbogbo èdè ó máa já. Kí ló jókòó ayé níwájú ògbó Olúwa? Gbogbo ènìyàn nínú ìlọrin àtàgbègbè ẹ̀.
4: Olúwa ti sọ̀rọ̀ o.
3: Àṣẹ ti jáde.
4: Bẹ́ẹ̀ kí gbogbo wọn péjú pẹ́sẹ̀.
3: Fún ìsìn ìbápàdé pẹ̀lú ìfọ̀rọ̀yàn.
4: Fún ìlàjì ọdún.
3: Media Council service with anointing oil.
4: It's going to be mighty.
3: The hands of the Lord will fall like a rushing wind.
4: Ago méje òwúrọ̀ 7 AM.
3: Ọjọ́ Saturday.
4: July 11.
3: Nípàdé àdúrà ìsìn ìbápàdé pẹ̀lú ìfàmì òróyàn.
4: Gbogbo apáta lájọ nínú òróró titun fún àánú tuntun láti lérìnrìn àjò ògo tuntun.
3: Lẹ́yìn tó kò tọdún yóò fi parí.
4: Ayé àti gbégbá pásìkò o.
3: Ìwọ ni kò dìde nílẹ̀ kájọ pàdé ní CSC Goshen Land
4: District Headquarters.
3: Tí ń bẹ lẹ́yìn Monaco
4: tí àná Sapati Gama ìpínlẹ̀ Kwara.
3: Yára àwọn ọ̀ránṣẹ́ Ọlọ́run tó ń bọ̀.
4: Evangelist Larry Blessing.
3: Àtàwọn mi.
4: Evangelist Samson Dada.
3: Pẹ̀lú Evangelist
4: Bola Discovery.
3: Ló máa forí fọwọ́ Ọlọ́run sọ̀kan
4: rẹ̀. Àbẹ́kẹ́ bàbá wa.
3: Wòlíì Fẹ́mi Dáìró JP.
4: Bàbá àníyànjú ẹ̀.
3: Sálífò 08324-0479.
4: Rí ipò wà níbẹ̀ o.
5: Gbára rẹ̀ ga ju tọ̀tà lọ o. Ìmọ̀ rẹ̀ ga ju tèṣù lọ. Agbára rẹ̀ ga ju tọ̀tà lọ o. Ìmọ̀ rẹ̀ ga ju tèṣù lọ. Ọlọ́run kò ṣeun tì ní ọ́. Oṣó ayé kò lè di ọlọ́nà iṣẹ́ rẹ̀. Àjẹ́ ayé kò lè di ọlọ́nà iṣẹ́ rẹ̀. Agbára rẹ̀ ga ju tọ̀tà lọ. Agbára Ọlọ́run pọ̀. Agbára Ọlọ́run pọ̀. Ó lànà sáyé tèmi. Ó gbógun ayé mímí o. Agbára Ọlọ́run pọ̀. Agbára Ọlọ́run pọ̀. Ó lànà sáyé tèmi. Ó gbógun ayé mímí o. Agbára Ọlọ́run pọ̀. Agbára Ọlọ́run pọ̀. Ó lànà sáyé tèmi. Ó gbógun ayé mímí o. Kí ló lè ṣe Ọlọ́run mi? Kí ló lè ṣe? Kí ló lè ṣe Ọlọ́run mi? Kí ló lè ṣe? Ìwọ tí o dá ayé àtọ̀run, kí ló lè ṣe? Kí ló lè ṣe Ọlọ́run ìyanu? Kí ló lè ṣe? Ó ga jókè lọ, Ọlọ́run mi, ó ga jókè lọ. Ó ga ju òkè lọ, Ọlọ́run mi, ó ga ju òkè lọ. Ìwọ tí o dá ayé àtọ̀run, ó ga jókè lọ. Ó ga jókè lọ, Ọlọ́run ìyanu, ó ga jókè lọ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo kí Ọlọ́run tó dá ọ̀run òun ayé. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi. Níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé. Àmì àdúà ni mo fẹ́ kó o ṣe níbi tó wà. Pẹ̀lú àṣẹ Olódùmarè ni mo sọ àsọtẹ́lẹ̀ sí ayé rẹ. Iná ogun tó ju ọdí wákàtí. Iná ogun tó ju ọdí àárọ̀ yìí. Ọlọ́run tó pè mí tó rán mi níṣẹ́. Lórúkọ Jésù kó pa iná ogun yẹn. Mo gbàdúà fún ọ. Iná ogun tó ń ju ọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹni tó wà nídìí ogun yẹn, lórúkọ Jésù, ẹ̀mí rẹ̀ máa bọ́ sí. Ẹni tó wà nídìí ogun tó ń jà ọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹni tó ṣe agbátẹrù ogun tó ń là kọjá yìí. Ẹni tó mọ̀ sí ogun tó ń gbemi jẹ́ lójú rẹ̀ yìí. Àṣẹ jáde láti ọ̀dọ̀ mi sí ọ̀dọ̀ rẹ̀. Tí wọ́n bá ti jẹ́ kó sàmì àdúà. Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, ẹni yẹn máa fi ẹ̀mí ẹ̀ di. Pẹ̀lú àṣẹ Olódùmarè, mo gbé ọwọ́ nú májẹ̀mú ní àárọ̀ yìí. Májẹ̀mú tí ìyà ò ní fi jẹ ọ́, tí ò ní fi jà wọn ọmọ rẹ lọ́la. Májẹ̀mú àánú, májẹ̀mú ojúrere, májẹ̀mú ìgbédìde tí ìyà ò ní fi jẹ ọ́. Tí ò ní fi jẹ àwọn ọmọ rẹ lọ́la lórúkọ Jésù. oya wonu majemu na loruko baba omo ati emi mimo oya wonu majemu na mo so ni oruko oluwa jehovah mo kede re aso ogo ti won gba lara re olorun awon mo ogun ko wo fun e pada aso ogo ti o fi lara gba lara re olorun majemu ko wo fun o pada won fi lara gba so lara bara lara joseph emi kede re ni oruko oluwa jehovah aso ogo ti won gba lara e loko jesu anu da pada fun e aso oju rere ton bo lorun re loju ala aso oju rere ton bo lorun re loju aye loruko oluwa olorun awon mogun awo laso yen pada loruko jesu awo laso yen pada eni to jo laye to tu fogun jo mo gbadua o ma bo ninu ogun re ogun eni to jo ogun eni ti awon mo re jo loruko jesu won ma bo lowo ogun yen loruko baba mo ati emi mo won ma bo ni owo ogun yen loruko jesu won ma bo lowo ogun yen eni fi ogun to nja o dide eni to fi ogun to nja o gba ipo eni to fi ogun to nja o loro bayi lo oluwa wi anyamo re bo ninu ide re anyamo re bo ninu ogun e mo gbadua fun angeli ran lowo ton le lo lodo e angeli oju ere ton le lo lodo e angeli ibukun ton le lo lodo re loruko jesu kile ola o to ma o ma pada sodo e angeli oju rere yen ma pada si odo e angeli ran lowo yen ma pada si odo e angeli gbedide yen ma pada si odo e mo so ninu majemu oruko jesu a ma da majemu yen pada fun e majemu igbedide eleyi ton ji lo lara re eleyi ton ji lo wo re ninu aiki sara o ya gba pada angeli e pada sodo e o ti ri be ogo ni fọlọ loke orun irin ajo re oni oni jasiku loruko baba omo ati emi mimo o fa iku aitojo o jade lara re o fa iku dandan o fi aye re le ogun ogodi emi pin ogun yen gbina ninu aye e o ti ri be ko yi pada awon mo re adide won ma di eyan awon mo e ma je eyan orun anu asi fun won iwo na loko laye iwo na ba won bimo iwo na ba won re lu oyinbo iwo na ma ba won kole iwo na ma ba won ra moto loruko baba omo ati emi mimo oke to wa yen o ni jabo nbe o ti ri be ogo ni foruko oluwa jesu oluwa wa ami oruko mi ni woli ati ajin rere femi joshua dairo ti gbogbo eniyan mo si baba anu yanju e lati nu ijo christ apostolic church goshenland ile anu yanju e ti olorun fi wa kale si eyin monarch luxury hotel ni iyana sapati ti awon eyan mo si miriam hall ni idojukoju oloro estate gomo road Ilorin Kwara State gbogbo omo Olorun to ngbo mi ni aro yi ni bi gbogbo ti o tin gbo mi mo fe gbadua fun olaro yi mo fe ka lo sinu oro Olorun Luke chapter 10 verse 30 Luke chapter 10 and verse number 30 ti bibeli re ba wa lowo re iwo na si verse 30 lo ti bere oni Jesus si down o wi pe okunrin kan nti Jerusalem so kale lo si Jericho o si bo si owo awon losha ti won gba ali aso won si sa logbe won si fi sile lo ni apa ipatan gbogbo omo Olorun to ngbo mi ohun ti mo fe so laaro ti mo fe fi gbadua fun ohun na ni aso ogo aso ogo gbogbo omo Olorun to ngbo mi ni bi gbogbo to ti ngbo mi to ba ri ese bi ti mo kai wa ri wi pe Jesu wi pe ọkùnrin kan ti Jerusalem lọ si Jericho o si bọ si ọwọ awọn ọlọṣa ti won si gba ali aṣọ egbọ ki eniyan ma ti Jerusalem lọ Jericho eriko jeun ti o je abnormal ko normal egbọ keyan wa ti Jerusalem ko fe ma lo si Jericho o dabi eni pe o ku die ka to opolopo eniyan ninu aikiyesara ninu irun kunrin ninu awon igbese ti ko ye kan gbe gbo mi sa won ti ti Jerusalem lo si Jericho eh ti eniyan ba ti Jerusalem lo si Jericho e gbo mi awon to le sele nbe na ni wipe won agba ile aso egbo sa ti aye ba fe kokko mu yan ton ba fe pari eyan aso ogo ni won ma yo lorun eniyan egbo mi ton ba ti gbaso ara e ogun ti bere niyan egbo aso ara eniyan o le je oko eyan aso ara eyan o le je omo eyan aso ara eyan o le je ise eyan aso ara eyan o le je business eyan ohun gbogbo to ba sha ti ma munu edun ohun gbogbo to nda shop e to nda shiribu e ohun na la npe laso e egbo mi aso ogo won gba lorun omokunrin yen won de pa ni apa ipatan opolopo awon eyan lo rin lori ile ti won wa laye sugbon ti a ti bu aso ogo lorun won egbo mo so ninu adua le kan wi pe a bu aso lorun joseph aso alarabara ti baba re yonda fun won de bo lorun e eh won bo lorun e ah oh my god egbo opolopo aye ni won ti bu aso ogo lorun won sugbon ran mi laaro yi pe ki so aso tele si o aso ogo ti won bo lorun e to so e di eni ti apalapa saye bayi ni oluwa wi o ma wo aso ogo e pada loruko jesu wa wo aso ogo e pada o mo pe nigba kan owo ma n wa lowo e o mo pe nigba kan awon eyan ma n sanu e o mo pe nigba kan owo ki tan lowo e o mo pe nigba kan o ki damu ko toro lore o mo pe nigba kan awon lanu gangan lo ma nwa e wa lati sanu fun e o mo pe nigba kan laarin odun kan o ti kole ah ah laarin odun meji o ti nile bi meta gbo o ti buyan ni million ri o ti funyan lowo ri o ti etira moto funyan ri iwo to ra moto funyan to wa deni ti o ni moto mo won ti bank aso lorun re ni won gba so ara re hey mo so tele loruko gbagbo mo ati emi won o to gba lowo e to so e di bo se dai loruko jesu anu da pada anu da pada oga mo fe ko serious si oro ara re mommy mo fe keyin na serious soro ara yin gbo eni ti o ba ti serious soro ara re ogun ma ngbe lo ni mo su aso tele ami ni mo ni pe ko se bayi loruko baba omo ati emi mo won ran mi si obi woli laaro yin ni o ojo ti ayan mo ru be ni pade mose lojo yen la tu itan re ko ayan mo re ti pade mi bayi gbo o se mistake to fi yi radio re si kan ni yi ah o ti won gba lowo e to so e di bo se dai loruko jesu o ya gba pada gba pada gba pada gba pada ohun ti won gba lara e loju aye loju orun loruko jesu o ya gba o ya gba o ya gba o ya gba o ya gba o ya gba o ya gba bibeli wi pe awon eniyan mi ti a pe oruko mi mo oni ti won ba ri ara won sile oni ton ba ke pe mi ti won ko ese won le oni ma wa lati orun wa oni ma dariji won oni ma de wo ile won son oga ile re saison mommy ile yin saison sugba ran mi wa ni oruko oluwa jehovah ile re to saison loruko jesu awo san ogun to nja o yi ogun yen wole anu wo aye e anu wo aye e anu wo aye e o bo lowo ogun lopin ose yi o bo lowo iji logun ose yi o bo lowo iji lopin ose yi anu yanju oro re be loluwa wi koni yi pada ogo ni fọlọrun loke orun olorun gbo adua jesu oluwa wa ami gbogbo omo olorun to ngbo mi ni ojo sunday je kemi ati wo pade ni ile aniyanju e o ma lagbara sa ago mesun aro ni ipade isi ojo isimi ma bere gbogbo ibi to ba ti wa lo ti le wa sinu ipade yi olorun anu yanju e o ma ba mi fanu yanju ogun re ileri adese wo gbogbo eni to ba wa to ba fe ri mi lojo yen wa ri woli one on one counseling o ma wa leyin service yen o le pe mi sori number is 080 32 404977 iwo le ri kan o dabo
0: ni gbogbo iseju ati wakati le o fi ma gbadun oju lowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo diamond 88.7 fm e lo fokan bale bo ba je leka ere idaraya ifikulukun leka amuludun ere onise ati awon ori aladidun fun igbadun ti yin nikan ni o diamond fm Ikoni tonton, nyerin, nyerin.

0: bẹ̀rẹ̀ fún ikú.
1: Nítorí ìnira yẹn ti pọ̀ jù.
0: Ó pa o. Kayayayaya.
1: Sọfẹ́nì kan sè.
0: Yes sir.
1: Pé kó dá ọrẹ. Ní sọ́ọ̀sì.
0: Kí n dá se.
1: Àwọn wòlíì yẹn ti ń gbowó
0: jù. Wọ́n ti ń gbowó pọ̀ jù.
1: Wọ́n ti ń gbọ́rẹ jù.
0: Kábíyèsí o.
1: Mo dẹ̀ gbóhùn Olúwa. Kó ní agbára létí. Olúwa ní kí n bí wọn.
0: Yes sir.
1: Ẹ̀jẹ̀ ti ń bẹ lára rẹ.
0: Kábíyèsí o.
1: Èlò lowó tó ń gbà lọ́wọ́. Ìyá kapò
0: dẹ̀ wọ́n. Kò
1: ẹ̀jẹ̀ ti ń bẹ lára
0: ẹ̀. Yẹ́sà.
1: Èlò lowó. Tí bàbá yẹn gbà.
0: Kò gbà kọ́bọ̀.
1: Ẹgbẹ́ ọ̀rọ̀ ọmọ yẹn.
0: Yẹ́sà.
1: Ojoojúmọ́.
0: Ojoojúmọ́.
1: Ẹ̀jẹ̀ ni sá.
0: Bó ti ń gbà. Ló ń gbẹ.
1: Èlò ni pàǹtì ẹ̀jẹ̀ kan.
0: Kábíyèsí ọlọ́run.
1: Èlò náà ń gba pàǹtì ẹ̀jẹ̀ kan.
0: Jésù.
1: 25,000. Wọ́n ní
0: 25,000
1: ni. 25,000.
2: Ojú bẹ́ẹ̀ lọ.
1: Ojú bẹ́ẹ̀ lọ.
0: Jésù.
1: Kẹ́sà.
0: Yẹ́sà.
1: Kẹ́yìn máa gba 25,000 naira. 25 times 3 = 70.
0: Yẹ́sà.
1: Ẹ̀dá mi lóhùn. Ẹ fò sókè mi ẹ̀wà.
0: Jésù.
1: Àní ọfà ìnira. Ọfà ìnira.
0: Ọfà ìnira.
1: Tí ó mú mi bẹ̀bẹ̀ ikú.
0: Tí ó mú mi bẹ̀bẹ̀ ikú.
1: Jáde o.
0: Jáde.
1: Èlò ló jẹ́.
0: Kábíyèsí o.
1: Ó jẹ́ 1,750,000.
0: 1,750,000.
1: 1,750,000. Ẹ máa fò sókè.
0: Ó yẹ sà.
1: Ohun tí máa ṣe wọ́n lé dádì mi.
0: Ohun tí máa ṣe wọ́n lé bá mi.
1: Jáde lára mi.
0: Jáde lára mi.
1: Ohun tí wọ́n ṣe wọ́n.
0: Ohun tí máa ṣe wọ́n.

rẹ̀ nínú ìwé Luke chapter 11 verse 8 bíbélì ni Olúwa gbẹ̀san lára ọ̀tá rẹ̀ a fẹ́ béèrè àdúrà kejì mọ́mí ẹ dìde ẹgbẹ́ ẹsẹ̀ kan síwájú in tó béèrè tó bá ṣe pé nǹkan míì tún wà tó fẹ́ béèrè wà tún pin orúkọ Jésù ní ìgbà mẹ́fà today is 26/06/2026 wà á fi gbogbo ara ké orúkọ Jésù wà á pè tí ó pè mẹ́fà gbáko lẹ́yìn ìgbà náà wà á béèrè èmi ìfẹ́ nǹkan méjì sà ju ọgbọ́n àti anointing tó tó ṣiṣẹ́ ìránṣẹ́ agbára mi kò ìtò o bàbá gbágbára wọ̀ mí èyí tó tó kọjú ìjà ṣeṣu bàbá gbé mi wọ mo tọrọ fún anointing ni anointing makes a difference tó o bá rí tí yàtọ̀ ń bẹ nínú ayé ìránṣẹ́ ọlọ́run kan anointing kan ní ń ṣiṣẹ́ tó o bá nútìṣẹ̀ wípé ìránṣẹ́ ọlọ́run kan ṣe ń tọ́ yàtọ̀ ọlọ́run da anointing ọ̀dàlù ni ó ní how God anointed Jesus Christ of Nazareth with Holy Ghost and power who went about tí ń ṣe rere ẹjọ́ sà ìtìwọ̀ náà bá fẹ́ ni ọ̀tọ̀rọ̀ tó bá ṣe pé káà lọ́kàn nù léyìn kò sí lónìí 26/06 ọjọ́ tó ní àpẹẹrẹ àdúrà mẹ́fà ló ní àgbà ẹ kígbe níbi tá ẹ bá wà ní ìgbà mẹ́fà ni kò pé in tí mo fẹ́ rè ọlọ́run ó ní ẹ béèrè ọya ẹ sọ́jà àdúrà bẹ́ẹ̀ orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ ti jésù bàbá in tí mo fẹ́ anointing àti ọgbọ́n ni I am seeking for the anointing and wisdom mi kàparúbèdù ṣẹ̀ǹtòpáyà mi ọmọ tí bàbá àti mọ̀mọ́ ìfẹ́ oníká béèrè wọ́n béèrè báyìí o ọlọ́run jùúlẹ̀ fún wọn lónìí ọjọ́ kẹrin ó dín ní ọgbọ̀n oṣù ẹlẹ́ẹ̀kẹfà ọdún 2026 ṣé nínú ayé wa in Jesus name Jésù Olúwa wa ẹ̀rọ àtúnkù ń bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹsẹ̀ kẹta síwájú ẹnikẹ́ni wò ní iṣẹ́ ẹ̀fẹ́ kí n jókòó ni tọ́ ọba le níbi ẹsẹ̀ kẹta yẹn tọ́ ọba le jókòó o le jókòó torí nítorí o dìde ẹ le jókòó ńbẹ o le bẹ̀rẹ̀ ńbẹ o le kúnlẹ̀ ńbẹ ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí báwo lèèyàn ṣe máa ń béèrè ẹnikẹ́ni ìyẹn lẹ mú lánàá báwo lèèyàn ṣe máa ń béèrè let me say this how to ask how to seek and how to knock báwo la ṣe máa ń béèrè báwo lèèyàn ṣe máa ń wá kiri báwo lèèyàn ṣe máa ń kanlẹ̀kùn ọ̀nà bíi márùn-ún sí mẹ́fà number one ask in the name of Jesus Christ béèrè pẹ̀lú orúkọ Jésù ẹnìkan ní kí ló fún yín gbòyà bẹ́ẹ̀ ohun tí bíbélì sọ nínú ìwé John chapter 16 verse 23 and 24 John chapter 16 verse 23 and 24 ó sọ direct ó ní àti ní ìjọ náà kí ẹ̀yin kí ó bi mí léèrè ohunkóhun ò ní ìlọ́jọ́ tá n sọ 26/06/2026 ẹ bi mí léèrè ohunkóhun ọwọ́ àfi nǹkan kan jésù repeat ẹ ó ní lóòótọ́ lóòótọ́ repetition nìyẹn for double emphasis gbogbo ìgbà tí jésù bá ti repeat ọ̀rọ̀ ọ fẹ́ mú nǹkan kan jáde ni lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá mi lé orúkọ mi òun ó fi fún yín ẹ béèrè verse 23 nìyẹn kí n lọ fẹ́ béèrè a tún dìde nísìnyí ta tún béèrè ní ìgbà kẹta ẹ wá ohun tó sọ ní verse 24 ó ní títí di ìsinsìnyí títí di táìmù tẹ́ ẹ̀ ń gbàdúrà yìí ẹ kò tí ì béèrè ohunkóhun lé orúkọ mi ọwọ́ kí mi pé ẹ béèrè èdè pupa àwọn ẹ̀kọ́ báírò pupa àwọn ẹ̀kọ́ ẹ ó sì rí gbà kí a yọ yín kí o lè kún àṣẹnú ọlọ́run dùn àṣọ fẹ́ gbọ́ béèrè dádì mi ọmọ ẹjì ẹ béèrè ọmọ sísítà mi ọmọ yí ọmọ ọdún tó ti lò nílé ọkọ béèrè fún ìbejì béèrè iṣẹ́ béèrè sí os ẹ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílùú òyìnbó béèrè àbẹ́ ṣe ń gbọ́ mi yẹn sí ààrẹ nígbà mẹ́fà mẹ́fà today is 26/06/2026 gbogbo èèyàn yẹ dìde ó ní jésù lọ sọ báyẹn mo yẹ wò èdè pupa àwọn ẹkọ báírò pupa wọn fi kọ àmú sì sọ nǹkan gbogbo báírò pupa ọ̀rọ̀ tó jábọ́ lẹ́nu jésù ni bó o bá gbàgbọ́ àwọn kan bẹ láyé òun ìgbà kankan gbọ́ èmi ọ̀bẹ yìí sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá gbàgbọ́ sóò lè béèrè pé kí ọlọ́run kọjọ kó fún ọ ní agbára sóò lè béèrè ìgbàlà sóò lè béèrè owó sóò lè béèrè iṣẹ́ ìtọ́ ọba béèrè lónìí òní ní àpẹẹrẹ náwó ẹ
eyin te ti duo wa kigbe baba mi o.

0: ẹ̀wọ̀ ọ̀tún ẹ̀ sọ́kẹ̀ sọ pé ẹ̀sẹ̀ tí bàbá àtìyá mi ti dá tó ń kó ìyá jẹ èmi ọmọ ẹ̀ olúwa dáríjì àṣìṣe bàbá mi àṣìṣe ìyá mi tó fìyà jẹ mí olúwa dáríjì lọ ìkasókè sá sọ pé lórúkọ jésù ogun tí mo forí gbé látàbẹ ìyá mi jáde ẹyin èèyàn wọn ní kẹ náà méje tẹ bá rẹdì pẹlú mi ni o sọ pé ohun tó máa pa mí lọ́jọ́ ayẹyẹ jáde lára mi jáde ẹ ló pa mí lọ́jọ́ ayẹyẹ mi jésù olúwa wà. Ìyá ẹ̀ olúwa rẹ̀ mi sí ẹ má bínú ẹ̀wá o ṣé ń gbọ́ mi.
1: Mo ti ń gbọ́.
0: Ẹ ti ń gbọ́. Ìgbà wo lẹ ti ní pọ́blẹ̀mù ojú.
1: Ó ti ṣe díẹ̀.
0: Ẹ sọ̀rọ̀ sókè bá.
1: Ó ti ṣe díẹ̀.
0: Ìkejì olúwa ní kí n kìlọ̀ fún yín wọ́n fẹ́ mú yín wọ nǹkan tẹ́ ẹ̀ fẹ́ látara òbí ta ló fi ló bì ṣé ẹ mọ́ ìrà ni àbí bó lẹ ṣe ń rí kí ló ṣẹlẹ̀ torí mo wo òbí
1: báyìí.
0: Ẹ sọ̀rọ̀ sókè bá.
1: Òótọ́ ni.
0: Òótọ́ ni kí ni.
1: Ó
0: bí mo wò
1: ẹ. Ẹ parọ́.
0: Kí ṣe ń jẹ ni.
1: Mo máa ń jẹ ni.
0: Ẹ lọ tú wọ́n bẹ́ o.
1: Mo ti gbọ́.
0: Ẹnì kò kò fún yín ní gbogbo òun bá yín rà bọ̀.
1: Mo ti gbọ́.
0: Ajẹ́ burúkú nìyá yẹn.
1: Mo ti gbọ́.
0: Tẹ bá igẹ́ ọmọ yín náà máa lò.
1: Mo ti gbọ́.
0: Náà wọ́n tún ẹ sókè wáyé. Sọ pé ní orúkọ Jésù. Ẹ̀yin àjẹ́ agbolé bàbá mi. Ẹ lè fi mí dá àjọ. Mo fi ọmọ mi dájọ. Alẹ́ ló fi mi dájọ. Jésù olúwa wa. Sọ pé ní orúkọ Jésù. Ẹ máa wo ẹnìkan ló máa ké o. Tì wọ́n máa lé ẹni tó fẹ́ tì mí máa lé.
2: Tì wọ́n máa lé ẹni tó fẹ́ tì mí máa lé. Tì wọ́n máa lé ẹni tó fẹ́ tì mí máa lé. Lórúkọ Jésù. Olúwa tì wọ́n máa lé. Gbogbo àwọn bábá tì mí mọ́lé. Olúwa bá ń tì wọ́n mọ́lé. Bá ń tì wọ́n mọ́lé. Tì wọ́n mọ́lé. Gbogbo àwọn bábá tì mí mọ́lé. Tì wọ́n mọ́lé.
0: Olúwa bá ń tì wọ́n mọ́lé. Olúwa wà. Wo mọ̀bọ̀ ìyá tó bí ọkọ o ti ráàánú gbà tí àti no àǹtí ni ìyá tó bí ọkọ no time ìyẹ́ ńkọ níbo náà wà dúró báyìí náà ìlú wo ni mọ́mì wà mọ́mì ẹ. Ọ̀sun nílùú ògọ̀gọ̀ òmòlú kí ló ń jẹ́ state ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀
3: òwú
0: ni mọ́mì wà. Wo bó o ṣe wà yín listing ṣó ń gbọ́ mi dáadáa ẹ̀mí olúwa ní kìkì lọ fún ẹ olú ọmọ ni ọ àti kékeré ló ti gbógun wáyé ìràwọ̀ wà lára ẹ kò sẹ́ni torí ọtí òkè láìkẹ́ dórí obìnrin ọmọ láìkẹ́ gan ṣùgbọ́n problem kan wà nípa ẹ o ní ẹgbẹ́ ẹgbẹ́ tí mo wá rí ẹgbẹ́ tó wà òkè ni torí tó ń bá mi sọ tí mò ń gbọ́ tó lọ́wọ́ ní kí n deliver ẹ ni pé wọ́n ní wọn gbọ́dọ̀ pariwo ayẹyẹ lé ọ lórí tó bá bẹ́ẹ̀ ṣèlọ́wọ́ ìwọ gan mọ̀ tó bá kéde ayẹyẹ táriwo bá ta nǹkan máa sọ lọ́ta ẹ̀ màá wá pray fún ọ ta ló sọ fún ẹ pé o lẹ́gbẹ́ tán ní kò di ẹrù ẹgbẹ́ gbà yẹn sọ̀rọ̀ sókè.
3: Wọ́n sọ fún mi lánàá
0: gan. Wọ́n sọ fún mi lánàá gan pé o lẹ́gbẹ́ àbí wọ́n wá ní kò lọ di ẹrù ẹgbẹ́ ẹ wọ ọmọ ẹ ó lògo gan o ìràwọ̀ ẹ ó clean ṣùgbọ́n tó bá bẹ́ẹ̀ ṣe nǹkan ayọ̀ kò gbọ́dọ̀ pariwo tó bá pariwo ló kù bá o èèwọ̀ ọmọ ṣerere ni àfikà deliver ẹ olúwa dẹ̀ sọ pé kò try kò sànú yẹ ẹ tó goba dé are you hearing me rí pé o sànú yẹ ẹ kí ta ni mo ní kò sànú.
3: Ìyá mi.
0: Torí ìkẹ́kẹ́ ṣẹlẹ̀ nípa mọ́mí àti dáàbì ẹ so mọ́mí ẹ dẹ̀ try but later mọ́mí ẹ náà gbábi tí wọ́n lọ múra tó goba ti dé rántí ìyá ẹ torí kódà bó ṣe bíbí lásán nìyẹn bá bí ọmọ ìyẹn ti jìyà lórí ọmọ náà nu. Ta ló máa kígbe gidi gan. Ẹ máa wọ ẹtí ó kígbe sọ pé ibi ẹ dè mí mọ́.
2: Ibi ẹ dè mí mọ́.
0: Ẹ lọ tú mi lẹ̀.
2: Ẹ lọ tú mi lẹ̀.
0: Orúkọ Jésù ẹ lọ tú mi lẹ̀. Níbi tẹ dè mí mọ́ yẹn gangan. Ẹ lọ tú mi lẹ̀. Ẹ lọ tú mi lẹ̀. Lórúkọ Jésù ẹ lọ tú mi sílẹ̀. Níbi tẹ dè mí mọ́. Ó yẹ lọ tú mi lẹ̀. Ẹ lọ tú mi lẹ̀. Ẹ lọ tú mi lẹ̀. Ẹ lọ tú mi sílẹ̀.
2: Jésù. Olúwa wà.
0: Àmì. Ẹ gbọ́ ìran ńlá tí mo gbé. Ẹ̀yin tí ẹ ò kí ń dẹ̀jà. àti ẹ̀yin tẹ́ ẹ gbá ọlọ́run gbọ́ tẹ́ ò dẹ̀ fẹ́ wàhálà ẹ̀yin ni mo fẹ́ kẹ́ gbá ọ̀rọ̀ mi gbọ́ bí olúwa ti wí o ó ní nítorí ìṣẹ̀lẹ̀ tó ń bọ̀ lọ́nà àti ètò ìdìbò gbogbo àtàwọn nǹkan tí ò tí farahàn tá a gbọ́dọ̀ pray tọ́lọ́n dẹ̀ gbọ́dọ̀ kó gbogbo àwọn tí ó bá kó yọyọ toró ní bá ti ẹ̀ pọ̀ òun ó sàánú fáwọn tó òun ó bá sàánú fún ni ẹni tó bá dẹ̀ lè borí àkókò yìí ó ní ó rí ẹ̀yìn ogun ẹ wá wo ohun tí olúwa sọ ó ní kìlọ̀ kí gbogbo ènìyàn kán lọ rú ẹbọ ẹbọ ààbò bí mo ṣe gbọ́ rèé kọ́lọ́run ó jọ ká má ṣe rí ẹni tí ó yìn mú pé ebi ń pa eléyìí ni ebi 200 naira àwa pa mí bí o olúwa ní 200 naira lórí ọmọ kọ̀ọ̀kan àti lórí ara rẹ ìwọ nìkan tó ń gbọ́ mi 200 naira ni ìwọ yóò send sí àkáǹtì arúgbó ọjọ́ pé mo rú ẹbu ààbò ààbò kò dájú lórí mi mi ò gbọdọ̀ parẹ́ mákòókò yìí gbogbo ènìyàn lọ kakuléètì ìdílé rẹ nínú ìgbàgbọ́ bóun ló ṣe rí 200 naira láti sọ ọrẹ ààbò káyé kó má ṣe parẹ́ mọ́ kí wọn náà má parẹ́ má yé o ìjìnlẹ̀ rèé àkáǹtì tẹ́ ẹ ní lọ́wọ́ lárúgbó ọjọ́ náà lẹ́ ò ṣe sí ẹgbà tẹ́ ẹ bá ní báyìí 1 9 6 6 8 3 4 0 2 5 agbe God's Covenant Prayer Ministry jade access bank ni o sare tugbo lekan si 1 9 6 6 8 3 4 0 2 5 God's Covenant Prayer Ministry access bank ẹbọ ààbò wà ní olúwa mo rú ẹbọ ààbò má jẹ ń parẹ́ má yé lára.
4: ọmọbìnrin mabọ tó wọ dúdú yìí ọkà rẹ gbà tó wà ní kékeré ahọ́n rẹ ń lọ ṣé ìyá rẹ kọ́
5: wọ́n wà lóko
4: kí ló ṣe ara rẹ tó fi lọ
5: mi ò mọ
4: ṣé lóòótọ́ ni
5: bẹ́ẹ̀
4: tó bá fẹ́ sọ̀rọ̀ ó máa ń lọ wà
5: bẹ́ẹ̀
4: kí ló rúkọ ẹ
5: aisha
4: kí ló pé
5: aisha
4: mọ́mí ẹ kọ́ ìlú wo náà wà
5: oko náà wà
4: ok so ti kọ́ sí ọwọ́ ẹ
5: mo ń kọ́ lọ́wọ́ sọ pé kí n má kọ́
4: ta ló tún sọ báyẹn
5: máì mi
4: ok iṣẹ́ wo ló kọ́
5: yadresa
4: ọmọ ni kò mọ kọ́ mọ́ kí ló fà á
5: mi ò mọ̀
4: o dẹ̀ mọ̀ ṣé o kọ́ mọ́ báyẹn
5: mo máa lọ bẹ̀ lẹ́ẹ̀kọ́ kan
4: gbà wá ni o mọ̀ kọ́ mọ́ kí náà fẹ́ ọfẹ́ lọ́mọ ta dùn ọfẹ́ takò dodo kiri bọ́ síbi tí n bá irí ọ̀n bí dodo kiri o gbọ́dọ̀ parí yadresa yẹn so àkàndá ni àti kékeré ni tòótórí ẹ̀ náà ṣe fẹ́ gba ohùn lẹ́nu ẹ̀ torí yóò ga láyé lọ jẹ́ èèyàn ó máa yí ẹ wàá mọṣẹ́ yẹn wàá dẹ̀ tayọ olúwa ó ti bọ́ǹtì ẹ̀ lọ́mọkọ́sẹ̀ lọ olúwa lẹ́nìkan wà míì ní ojú oorun ẹ tó bá ti lálàbá ẹ ọ máa fún ọmọ lọ́mú mu àwọn ọmọ yẹn máa mọ mú ẹ ó dẹ̀ ti pọ̀ jù bọ́ síta kì í sáré pray fún ẹ because ọmọ ọmọ àgbọ́mọ yẹn lé lọ́wọ́ a máa fa ọmú ẹ yára yára fast kí n kàn pray so òun breastfeed ọmọ lójú àlá ẹ kò dẹ̀ dá ṣé wọ́n wà ní oyún ni o ò sínú oyún bọ̀ tó máa ń fún ọmọ ní ọyàn mu
5: bẹ́ẹ̀
4: ṣé ọmọ mélòó ni ọmọ mélòó ló máa ń fún lọ́yàn yẹn
5: o lè jẹ́ kan
4: o lè jẹ́ kan ṣé ọmọ ojú ọmọ yẹn lójú àlá bi different mi ò mójú ẹ
5: o lè jọkùnrin
4: lọ abàmì ọmọ tán gbélé yín lọ́wọ́ pé kó mọ̀ fọ ọyàn yín mu lójú àlá lónìí mo pè yín níyà àní ọlọ́run pè yín níyà jésù pè yín níyà kínní yẹn kò ní àfẹ́tì yín mọ́ bàbá mi arúgbó ọjọ́ tún yín sílẹ̀ fún mi ní fáyà mẹ́ta mẹ́ẹ̀ fáyà fáyà fáyà jẹ́ ẹ̀wọ̀n tó lélẹ̀ ẹ̀dì tó ń bọ̀ nínú ilé yín èdè tó ń bọ̀ lọ́dún ẹ ọlọ́run máa.

0: o iṣẹ́ ti gbéra ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ Lago Sport ajá balẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀ tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọ́lọ̀ onígbàrọ̀ gudu ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ ìdíje ẹsẹ̀ kíkàn ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́ Lago Sport aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday ni gangan máa sọ tí akutuku máa wù lórí pápá Diamond FM Lago Sport wos magọ mafọ gbéra mákẹra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbọgbọ́n nù.
1: Price.

ọ̀rọ̀ẹ̀tìní òkèdè jíṣẹ́ láàárọ̀ tòní sápá bí àti sápá tán sẹ́mílì bí kan òkèdè tó fẹ́ máa gbójú ọwọ́ ṣe sẹ̀mẹ̀ ń kọ́ òye dédé ẹ̀yìn olólùfẹ́ gbẹgbẹ́ bọ́ọ̀lù chelsea ẹ̀yìn tìdí blue olómi aró ìlàbùrù òye jẹ́ kí n máa rọ́wọ́ yín lókè gẹ́gẹ́ bí ó ṣe máa láǹfààní láti máa kẹ̀dẹ̀ kí yín pẹ́ kú àpòmọ́júbà ẹ̀rọ agbábọ́ọ̀lù tuntun ajá àbalẹ̀ bẹ́ẹ̀ mú kọ́lọ́kọ́ tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ gbé wọlé ẹ̀yìn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀gbẹ́ wíńgà gangan tó jẹ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ ọ̀tún ìyẹn lápá ẹ̀yìn ìyẹn right winger ìyẹn Marco Palestra tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Italo orílẹ̀-èdè Italy ọmọ ọdún mọ́kànlélógún 21 years of age ṣé tẹ́ ẹ bá gbàgbé abẹ́ ti gbàgbé ọjọ́ Wednesday elétò kọjá yẹn mo láǹfààní láti já yín bẹ́tà wípé ikú agbábọ́ọ̀lù Chelsea ẹ ti ṣetán láti ra agbábọ́ọ̀lù ọ̀hún látinú ikọ̀ agbábọ́ọ̀lù Atlanta. Kì í má wá tọ̀yìn kí n má fòlòlò fọ̀hún agbábọ́ọ̀lù yẹn Marco Palestra ó ti gúnlẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ìyẹn sílùú London ní pápá àṣírí Stamford Bridge nìyẹn tó jẹ́ wípé lónìí ni kò ní dín ní tomorrow ó ní ọjọ́ ẹtì kì í ṣọjọ́ jimọ̀ ó ní yóò máa ṣàyẹ̀wò ìlera rẹ̀ lẹ́yìn náà ni ó tọwọ́ bọ̀ àdéhùn ọlọ́dún mẹ́fà ìyẹn títí dọdún 2032 pẹ̀lú àǹfààní àti súnṣẹ́ rẹ̀ ló síwájú sí dọdún 2033 ṣe wá fẹ́ gbọ́ mílíọ̀nù lọ́nà mẹ́tàlélógójì pọ́ùn ìyẹn 43 million pound òun ní chelsea tẹ́ wọ́n fi gbé agbábọ́ọ̀lù yẹn lágbètán látinú ikọ̀ agbábọ́ọ̀lù Atlanta. Bàbá wa ń sọ̀rọ̀ ìyẹn nípa agbábọ́ọ̀lù yìí ọjọ́ kẹrìnlá oṣù kejìlá ọdún 2023 òun ló láǹfààní láti kọ́kọ́ gbábọ́ọ̀lù àkọ́kọ́ ìyẹn fún ikọ̀ àgbà ọjẹ́ ètò jẹ́ ti Atlanta nínú ìdíje UEFA Europa League wọ́n gbé wọlé ńgbà náà ni bákan náà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Cagliari ló ti gbábọ́ọ̀lù ní sáà ìgbábọ́ọ̀lù tó kọjá gẹ́gẹ́ bí àyálò ìyẹn fún sáà ìgbábọ́ọ̀lù 2025-2026 lọ́wọ́ yìí òun ni ó jẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ o èlé tí ikọ̀ agbábọ́ọ̀lù chelsea yóò kọ́kọ́ láǹfààní láti rà lábẹ́ olùkọ́ni Xabi Alonso yóò máa láǹfààní láti máa takàn ọgbọ̀n ìyẹn dúpọ̀ pẹ̀lú Reece James tẹ́ ẹ mọ́ máa lo gúúsù ìyẹn lọ́wọ́ ẹ̀yìn lápá ọ̀tún right back gangan ẹ̀yìn ti chelsea ẹ kú àmójúbà ọmọ ọdún mọ́kànlélọ́gbọ̀n náà ọmọ ọdún mọ́kànlélógún náà oje 21 years of age tó jẹ́ wípé ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2005 òun gangan ni wọ́n kẹ̀dẹ̀ bí ìyẹn sínú ayé ẹ̀yìn ti chelsea ẹ máa jẹun lọ kò sáàwẹ̀ ọ̀nàrẹ́bù abubakar pẹ̀yẹmí aa eagle network ìyẹn ní gbogbo ìlọrin ìsì gangan lápá abẹ̀ yẹn bà mí mo rí ẹ lápá abẹ̀ mí gbọ́pẹ́ ó dààmú ó yọjú ó foro ó kẹ̀dẹ̀ rúpa náà ó yá bami abdulrasheed adélábújà gàbá gbogbo chelsea lájẹgúnlẹ̀ ńlẹ̀ ìlọrin àwọn ti chelsea tọkàntọkàn abúlẹ̀ ṣowó lẹ́ṣà mo rí ẹ lápá abẹ̀ yẹn agbára àti gbogbo àṣẹ gbogbo chelsea ní ìpínlẹ̀ ọ̀ṣun káàbàtàmọ́là ṣe yìí lọmọ ọ̀gá ńlá ní takọgun nílùú lẹ́ṣà àwọn ti chelsea nìyẹn alágbà káyọ̀dé ọdẹyẹmí àjàsíkò rìwáyà bàbá chelsea ní gbogbo sadam tẹ́ ẹ mọ́gìrì alímì no chelsea no football ẹ kú àmójúbà ọ pé ọ̀rà ẹ kó tó di létà ẹ jẹ́ sáré láǹfààní láti gbé sí yín létí wèé pọ́ kẹ̀dẹ̀ ṣe ń gbójú ọwọ́ ó lọ lóníṣe rere wèrèrè bẹ́tà gangan ìdíje ìfẹ̀yẹ àgbáyé tọdún 2026 tí ń wáyé ìyẹn lórílẹ̀-èdè amẹ́ríkà lórílẹ̀-èdè mòrò lórílẹ̀-èdè mẹ́síkò tẹ́ mọ́ orílẹ̀-èdè canada gangan nítorí pé nǹkan ṣì ń gbójú ọwọ́ o gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ikú agbábọ́ọ̀lù orílẹ̀-èdè áfíríkò wọ́n ti yan lọ sí ìpele nọ́kọ̀ọ̀sì ìyẹn fún gbà àkọ́kọ́ nínú ìtàn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ìyẹn lórílẹ̀-èdè náà bóò ni wọ́n ṣe ṣe mò ń bọ̀ ńbẹ̀ yẹn náà mo máa já yín bẹ́tà ètí ìdí ẹ kú àdùn.
Ekwado awon na fakoyo gege bi won se pada wa latayin lati boju orile de jamne be won boju won je o o da papapa awon abajade si fese won se to kede waye lojo tana loru moju meni wo ma lafane lati gbese yan leti amode bo sugbe ja kira na wa na bi pa tu koju ma koju mama a koju laturo modu to de wa laye kaye ne be kebe e kede ti lafane o Enya lati tun ma tete si bi e kanne to ta wa yoye diamond gagaga ni won papa bi e kanne tin be loke tete tabile ta won aye gbongboro aye niyan ribi ko sangibe o yato si sangibi en tori pe e mo poju lowo yato si genje e isara jarabuka confirm leleyi e mo pe te westport to ba ti gale kekeke do tin fa gboge lu ti sale pepepe soro chalaye re beta para lori parameter e ti mo poju lowo le fe gbo do ti ja wi pe awon royin la tese kuku o nbe gagaga lati ma koko ko to di pe a ma to koro kondu wo gbele africa lo si lo kere patawata porogodo to si ja wi pe royin bolo alafese gba nikan bola wa ma mu wa lapa bi niyan o awon royin to je tere daraya patapata porogodo na ma lanfani lati ma bo yin gbo wo de leti pe irode ti pe atete yoro wo kada tujoju belewo eyan lojumo to ma lojo toni gagagan won won bi mi pe so ma tara bi ko ni tara wo suwo bi o ma ya mi vi yan le dajo kabara bo chekere wo le lanfani ati dato fe eleyo royo temle bi ko chekere tori yan o se fo palu jago jago o se fo ba mo wo ja yigi yaga yaga yigi o yin alakwa Oma ya me magoshe yen ya yo deja yo la loko me e westport mr lagasikale awa tony joshua enya me weda enyi temi le panu pamapo teni le somi la ni gbogbo awon akoroyin akaroyin lede yo ba ti apambele olongo ba lo pe ori be simply because ile somi teri yen o dujoye lo o ya won mo ojo mi de ma won sabe mi wa duro kokoroko sapa bi ati sapa ton mi igboku yen edamo o je ja bere si ni ko bi jo bi san kini yen bole amode ba sugbe ma gbagbe o mo ti tun be online mo kale kakaka eyan sojo paye lu jara gbogbo koda igatan lojo po tiktok omo iya mi darapo mo mi lapa be yen lojo po youtube o ma le roko so bi oju omo tutun ko da lojo po facebook yen mo nse se menko e a de jonjon lo lapa be yen ko sawe o ye jaga so ni papapapa gege bi nkan je lo lati nu idije league agbokuta tori le de wa nigeria ipo gba ballu plateau united won ti bikire adeun ele ta le pe ni contract niyan o igbero ranse sitare atamata se ninu iko gba bolu ti remasters niyan won so nipa victor umbauma won la laye dakun ma bo lodo ti a wa ma se semenko e won ni owo to ma gba eyan lochoshu yo je 1 million naira niyan o won ni otugbo to ba tu gba bolu wonu awon o wa je manu to lanfani lati ma gba yo je egberun lona 100 naira eyan 100,000 naira niyan o gege bi iko gba bolu plateau united eyan lati ipinle plateau be won je bikini yen eyan iwe yen sowo si atamata se ninu iko gba bolu ti vi iko gba bolu remasa victor umbauma e ojugbon wahala yeye to je atamata se talere eyan po iko gba bolu teyin ba ko ti fesi eyan lori oro yen oro je je niyan lapa be mani gbe ede be mo ti je beta o bede gege ewesbo o ye kawe sapa waju gba won ti ede be o dibore o dodo ajo ti nboju to idagba sokere daraya lapapo ni le wa nigeria national sport commission gagaga niyan gege bi nkan se lo erawo gbe bolu lowo egbe nenu iko gbe bolu super eagles ile wa won so nipa moses simon alaye ti lo de ajo nsc eyan sport commission o ti lo de won lalejo eyan lojo tana won be lo kede ti soro salaye o le dakun dabo
ẹjẹ túbọ̀ rí dájú pé kiri agbẹjúmọ bọ́ọ̀lù alábẹsẹ̀gbà ẹ̀yẹ lẹ́sẹ̀ kùkú gangan láti lè mú pé kí nǹkan kó rọ̀ ṣọ̀mọ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ti ń gbá bọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù nọ́tìsì náà ẹ̀yẹ lórílẹ̀‐èdè faransé ó ṣe sọ̀rọ̀ ṣàlàyé ó bí ẹ̀mí ìmoore rẹ̀ hàn ẹ̀yẹ sí alága àjọ tí ń bójútó ìdàgbàsókè eré ìdárayá lórílẹ̀‐èdè nàìjíríà ṣe máa àjọ yẹn gan nísàn-án lórí ipa pàtàkì eléyìí tí wọ́n kó tí wọ́n ń ṣe àtìlẹ́yìn èèyàn fún gbogbo eré ìdárayá nílẹ̀ wà nàìjíríà gẹ́gẹ́ bí ìròyìn ẹ̀ ṣe tó mi lọ́wọ́ lóní fẹ́rẹ́ ń jógi ó lè mí jáyìn tèmi lóní kínkín ṣùgbọ́n ẹ jẹ́ kúkú gbé yín débẹ̀ pátápátá porongodo wípé mo sì sẹ́mọ̀ ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé ń ṣe àgbékalẹ̀ ìdíje kan ilé tí wọ́n pè ní mo sì sẹ́mọ̀ foundation under 17 football championship ilé tó jẹ́ wípé wọ́n gbé kalẹ̀ fún àwọn ìgbẹ́lẹ́mù kan àwọn ọ̀dọ́ léje ilé tí wọ́n ní ẹ̀bùn láti gbá bọ́ọ̀lù alábẹ̀sẹ̀gbà láti wá kópa ògo tiwọn kó bàá lè láǹfààní láti búyọ ọlọ́wọ́ kan làgà sígalè gẹ́gẹ́ bí ìròyìn yẹn o bó ṣe ń bẹ lọ́pàá àtọ̀dọ̀ mi ń bi mo jẹ́ bẹ́ẹ̀ta mo bì yẹn lẹ awogédé gbé mo kàwé sápá iwájú ó dìbòrè ìdíje wafcon 2026 ní nítorí pé kì í ṣòròyìn mọ màá jẹun pákan kò sí ń bẹ̀ mọ́ àjọ tí ń bójútó bọ́ọ̀lù alábẹ̀sẹ̀gbà ẹ̀yẹ nílẹ̀ áfíríkà àjọ káà wọ́n ti fi léde ìkojú ara ẹni ìtìlọ́pọ̀ pé kojú ara ẹni bí wọ́n ṣe láǹfààní láti kojú ara wọn ẹni bẹ́ta ẹ̀yẹ bútì ìdíje wafcon 2026 tí ó wáyé lórílẹ̀‐èdè

àjọ tí ń bójútó eré ìdárayá èèyàn nsc àti nfl wọn ti gbé ìgbìmọ̀ ìgbìmọ̀ welfare committee kan èèyàn délé tí yóò máa rí sí ìgbé ayé rẹ àwọn agbábọ́ọ̀lù lóbìnrin èlé tó jẹ́ super falcons ilé wa tí wọ́n lọ kópa níbi ìdíje bẹ́ẹ̀ èlé tó jẹ́ tàwọn obìnrin èèyàn ní ilẹ̀ africa gangan gẹ́gẹ́ bí wọ́n ṣe jákọ́ di mímọ̀ ìgbìmọ̀ yẹn ó ló já wípé gírè alága wọn yóò máa jẹ àìsàn fálódé ó gangan lálága wọn ẹgbà tí ruth david yóò máa jẹ akọ̀wé ìgbìmọ̀ yẹn lára àwọn míì títún bẹ nínú ìgbìmọ̀ yẹn ó láti rí right honourable margaret iche àti babangana kali emeka iyama adéronke tinúoyè àti tó bẹ chukwu olúchi àwọn méjèèje ilé tí wọn ṣe àgbékalẹ wọn lọjọ tàná nìyẹn tó jẹ wẹfẹ kọmìtì tí yóò máa rí sí ìgbáyé rẹ àwọn agbábọọlù lóbìnrin ilẹ wa nàìjíríà super falcons tí wọn lọ kópa níbi ìdíje èlé tó jẹ́ tàwọn obìnrin ní ilẹ̀ africa tí ó wáyé lórílẹ̀dẹ morocco ó yẹ farabalẹ̀ kó gbọ́ bẹ́ta kí n gbé débẹ̀ ó yẹ ò tí ì mọ̀ kí n kúkú jẹ́ tọ́pátápátá porogodo simply because àjọ àjàtàn ìjà ní dálẹ̀ ń gbòrò ayé ikọ̀ super falcons ilẹ̀ wa ìpín kẹta èlé tá a mọ̀ sí group c òun ni wọ́n kẹ̀dẹ̀ láǹfààní o láti pín wá sí pẹ̀lú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù kan èlé tó jẹ́ wípé wọ́n ṣẹ̀ ń fara hàn nínú ìdíje yẹn fúngbà àkọ́kọ́ létà ti rí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè màláwì zambia àti egypt àwọn mẹ́ta tí ó jẹ́ wípé ajọ́ ń bẹ nínú ìpín kankan nìyẹn o àwa ló jẹ́ nìkẹ́ni tí ń bẹ́ẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù super falcons ilé wa lábẹ́ olùkọ́ ní justin madugo òun ló jẹ́ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́ wọn ó gbà lọ́jọ́ ọ̀ṣẹ́gun ọjọ́ kejìdínlógún ọjọ́ kejìdínlọ́gbọ̀n oje oṣù keje táwọn wò lọ́kàn ní pápá ṣeré labi sahuli ilé tí ń bẹ nílùú kasablanca ẹ̀yẹ lórílẹ̀-èdè morocco gangan nìyẹn o ó yẹ farabalẹ̀ kó kúkú gbọ́ bẹ́ta wípé láàrin ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n sí oṣù keje sí ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ó ní ìdíje wafcon 2026 tí ó máa gbìnàyà tálárẹ̀ yóò máa ju àgbà tí nǹkan máa gbé kaná ẹ̀yẹn lórílẹ̀-èdè morocco gangan nìyẹn o ó jẹ́ jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé ó jẹ́ mo tún fi yẹn làwo gédégbé mo kàwé sápá iwájú ọmọ àyá mi tàtàtà súpé dáàtì ẹ mọ̀ kò má lọ́gọ́ṣẹ́ mọ̀ ṣẹ́dà ó yẹ kí n má fòlòlò fọ́hùn mo já yín ẹ̀yẹ láyà àjẹta wípé àjọ tí ń bójútó ìdàgbàsókè eré ìdárayá wọ́n ti pa máa yan ọ̀rọ̀ wípé olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ilé wa àdéhùn tuntun àjọ àbálẹ̀ bí ẹ̀mú kọ́lọ́kọ́ wọ́n pín láǹfààní láti gbé síwájú rẹ̀ ẹ̀yẹ ní kò pẹ́ kò jìnnà láti ọ̀dọ̀ àjọ nff ní kódà mo já yín gbà náà wípé kì í ṣe iṣẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù super eagles nìkan ó ní olùkọ́ nìyẹn eric sekosele tí yóò máa láǹfààní láti ṣe o wọ́n tún ní àwọn agbábọ́ọ̀lù tọ́jọ́ rí wọn bẹ láàrin ọdún mẹ́tàlélógún under 23 tí wọ́n máa ṣojú ilé wa nínú ìdíje olympics wọn náà náà yìí ni yóò máa jẹ́ olùkọ́ni fún wọn ṣe wá fẹ́ gbọ́ lórí ọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ́ sẹ́lòmíì olùkọ́ nípa agbábọ́ọ̀lù rivers united mo ń sọ nípa fìnídìjọ aláyé ti jákó di mímọ̀ ó ní ẹgbọ́ gbogbo bó ṣe já wípé àjọ nfl wọ́n ń pinnu láti gbéṣẹ́ iṣẹ́ méjì yẹn èyẹ fún eric sekosele ó ní kò bójúmu tó ó ní kódà òun ò fara mọ tó rárára àti rárára ó nítorí pé kiri ajá ìbójú títí kó lọ rè sọ pé òun máa ṣọlé ṣojúlé méjì ni ó ní ẹgbọ ẹ jẹ kó kúkú gbaṣẹ kó gbájúmọ iṣẹ ikọ̀ agbábọ́ọ̀lù super eagles kẹ wá èèyàn míì èlé tí yóò máa jẹ́ olùkọ́ni èèyàn fún ikọ̀ under 23 lórílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí fìnídìjọ bó ṣe ganu sí mike èèyàn pẹ̀lú àwọn ròyìn sọ̀rọ̀ ṣàlàyé èèyàn nípa àdéhùn tuntun yẹn lèmi láǹfààní láti jẹ́yìn tèmi lónìí fẹ́rẹ́ ń jogi ó yẹ jákú máa lọ sílẹ̀ òkèrè simply because àkẹ́dẹ̀ rọ́jọ́ mùsùlùkù àwọn tèmi ti dúró fèrèfé ń bà èèyàn sápá àbí àtisápá àtọ̀ wọ́n dúró kokoroko dúró kakaraka yakub azizi mo ti rí ẹ mbẹ abdulrasheed ọláre wájú mo ti rí ẹ lápá ọbẹ yẹn ó yẹ bọ́lú wájú òjò bbtec àwọn ti wọ́re àwọn ti barcelona nílùú lẹ́ṣà mo ti rí ẹ lápá ọbẹ yẹn
ni gbogbo e o da mo o ya yusuf yauza mo ka de ti ri eyin teme ma report location yin ibi to ka yin mo e wa ma ba bologologo e ba bologbologbon e je kori mi gbo kori mi wo ka kiri ti buturo ile agbalaye ko de gusu ko de worun ko dari wa ko ka de de la orun niyan lowo kan la gasi kale o ya de de yin ti asna ogona ero nya yo ti nbe lapa bi won bo lodo ti yin ti de alaji wa dadeju me ma le gbogbo gona 50-50 po awo ti fortune bread ni yen barasi o ya mori lapa be ma ga solo ko shake abayo me oludasile best brain football academy mori lapa be o ya officer chris ni gbogbo a division awon ti gunners gagaga ni yen igboko e awon ti manchester united manchester koba koba lale mori yen na lapa be yen ne tori pa awon oro yen be le pepe

0: expert in here. Reverend Dr. Ololade Lati First Baptist Church. Eh, yeah, ni suru lere nle lore. Eh, banki mami daddy. Wepa wanko juma wanko juma ma. Wanko jula turo modu todewa. Isho luwa unito wa inbaje. Oya ba mi oye depo. Jogbo kwa rara politekne. Awanti kobuta sayen. Oya tuale buate ba mi mori elakwa be. Ya koni adeni yi lati ni jo. Alapyo luwa Baptist Church ilo siri. Awanti Manchester United niye. Oya bure lare. Ye wazbo. Ma lo sule. Eje sare mele wa eyan latodo awon agba bolu eleyin lori kokere odo agba bolu aleyin lori kokere ngba kana Maria Sharapova odo gagaga no ti lanfani no ti mo laro tunen na tori pa mo bibi orile de Russia yen o ti bi pata lari iroyin bi pe boya o tun fe pada darapo ma won akegbe won eyan lati kuro ni retirement ele to ti wa tele tele oni ko jo lake oko de jo loko rara bo ti le wo kire omo oni tori pe lowo ta wa yi on gbajuma malebi oni ati wipe bi igbe aye ohun yo se tubo dara si better o gagaga lo gbajuma sere mo logo lata so ye Maria Sharapova to jo ma bi bori le de Russia na ni igba to ja wipe o lo dala lagba awon agba bole leyin lori kankere o lanfani lati gba de fe ye ele ta mo si Grand Slam single man wo toto lo lanfani lati gba koda o ti je number 1 gba kan ri eyen agbaye gagagan niyan gege bi ajo ele tin bojuto awon agba bole leyin lori kankere to je tawon obirin Women's Tennis Federation Women's Tennis Association gege bi won se bile de ngba na bo se je niyan o ya mo kuro lodo ti e eni to ti gba de fe ye Wimbledon gba kan ri Chris Evans o ti soro jala yo o ni cheri jejere ti bo hun fira o lojuju pada de o fun gba keta o le ma gbadura fun ohun o ni bo ti le je wi pe o ma wipo ri yoko yo eyan ninu jejere ele ti n ba won se to n ba won fira gege bi tare Chris Evert to jo modun mokan le ni adorin 71 years of age omo bibi orile de America o je soro salaye eyan laye ti won tun se ayewo fo wipo ti jejere to jo bi ipo ti lo tele o tun tun pada di o je je niyan o da lodo awon awako lori odan eje n lo sodo tare awako iko Mercedes yen George Rose o ti ja ko di mimo o ni cheri lodun ta wa e ka ma paro ka ma shiki o ni cheri awon akegbe mi ninu iko le toku eyan Lewis Hamilton de motari de ma Ferrari o lawon mejeje yen o ni ki ma paro ki ma shiki won je threat fohun eyan ni sa ta wa igagaga gege bo se soro salaye o ni mo ja yin temi beta o ja mo TV yen le o tun da gbo bolu alabele gba niyan o e je mu lati nu ipa gba bolu Chelsea eyin ti Chelsea farabalẹ ke gbo mi lagboye atagboye dada ke ma folo lo fo ko pama o ti soro salaye o legbo ngba to je wipe won fo ko hun sara awon agba bolu orile de gesi ti yo lo kopa ni bi ife ya agbaye tin lo lowo e o li gbogbo eyin te n gbe royin kere wipe mo bu eku mo ke ngba na o ni kojo lake kojo loko o ni koda mo tun ri funra mi gege bo se ja wipe yo je akoko isimi fun lati bi odun meta bi odun merin seyin o ni tori pe lowo ta wa e o ni mo simi to si ja wipe eni ti ora yo san eyan ti o ba di sa igba bolu to nbo o ni tori pe ipo agba bolu Chelsea o ni won ma dira beta o ni be ba pe wa eni pe pada gege bi ko pama bo je soro yen salaye to lohun oke to lohun osokun eni mi la fani lati barabale jayin temi lo ni fere njogi o bo bere gege eyin ti asna o ye gbo o seri agba bolu ele te fe lo gbe lati nu ipa agba bolu Borussia Dortmund mo so nipa Felix Mecha Felix ne Mecha alaye lo ja wipe ipa agba bolu Borussia Dortmund won ni egbo te ba ni pe fe wa gbo mo logo lalaye e gbodo kowo to to wo wa about milionu lona ogorun iro eyan 100 million iro o gagagan lowo ta le ta agba bolu omodun marundinlogbon na to jo mo bibi orile de Germany gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ ó lè mí jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ ń jógí lágbọn tibẹ̀ yẹn ó jẹ́ gbogbo ẹ̀yìn tí màá ṣe sákóbákóbá lẹ́lẹ̀ mo ti jẹ́ kó di mímọ̀ fún yẹn wípé ìròyìn yín náà ó pọ̀ yapa yaski ìyẹn lápá àtọ̀dọ̀ mi ń bi ìyẹn láàárọ̀ tòní gangan lọ́wọ́ tá a wá yìí aṣọ lè pa gbá bọ́ọ̀lù ti manchester united manchester fìyàfìyà manchester gbẹ̀gbẹ̀gbẹ̀ manchester dòdòdò mo ń sọ nípa tari adri lọ́nà ìròyìn ti ń jẹ́ kó di mímọ̀ wípé ó ṣeéṣe ká ẹ tún padà fi ṣọfà ẹ̀yẹn padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù transfer ẹ̀ẹ́bí tó ti lo àyálò ní sáà ìgbábọ́ọ̀lù tó kọjá simply because ṣẹ́rí ọ̀rọ̀ àjọsọ àdéhùn ó kéde tí wọ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù manchester united àti transfer ẹ̀yẹn láti pé kí andrew lọ́nà kó dẹ̀ ṣe kíre ó padà sínú ikọ̀ yẹn láti pé kó lọ máa lo dálò àyálò kẹ́ẹ̀fì ṣọ́fà padà sápá abẹ ó ṣe jẹ́ nìyẹn ajíbádé ahmed láti ayọ̀bọ̀ èèyàn ní gbogbo lagos gangan mo ti rí ẹ lápá abẹ yẹn mi gbọ́kọ̀ ẹ ó yẹ gbogbo ẹ̀yìn ti arsenal ròyìn tó mú yẹ́sì tí mo ní ń bẹ lọ́pọ̀ ọ̀tọ̀dọ̀ mi ń bi òun gẹ̀gẹ̀dẹ̀ lélẹ́yìí o èèyàn tari pero incapi ó ti padà kúrò lórí pé ó ń ṣọfà àyẹ̀yẹn gẹ́gẹ́ bí àyálò ẹ ti gbé tọ́pátọ́pátá porogodo èèyàn pẹ̀lú owó tó tó lò mílíọ̀nù lọ́nà mẹ́rìnlélọ́gbọ̀n ó lé ọwọ́ márùn-ún pọ́ùn £34.5 million ó gangan lẹ fi gbọ́ ọmọ ológun lálàyé lẹ fi gbé tọ́pátọ́pátá porogodo jẹ́ wípé ọmọ yẹn ó ń bẹ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé lọ́wọ́ èèyàn pẹ̀lú ojúgbà rẹ̀ látòrílẹ̀-èdè ecuador ẹ rántí wípé àyálò ló lò nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti arsenal di gọ́nà sìtàbọ̀tàbọ̀n ìyẹn ní sáà ìgbábọ́ọ̀lù tó kọjá ó jẹ́ jẹ́ǹgbé yín débẹ̀ ọmọ ọdún mẹ́rìnlélógún náà ló jẹ́ wípé ìgbà mọ́kàndínlógójì 39 appearance nínú ìdíje gbogbo lónìí fún ikọ̀ agbábọ́ọ̀lù ti arsenal ìyẹn ní sáà ìgbábọ́ọ̀lù tó kọjá lọ́wọ́ tá a wá wàyè lẹ́yìn tẹ́ ẹ ti gbé tọ́pátá porongodo ó ti tọwọ́ bọ àdéhùn èlé tó jẹ́ pé yóò máa fi jẹun lọ tí kò ní sáàwẹ̀ ìyẹn títí dọdún 2031 ó ṣe jẹ́ gangan nìyẹn o inú ikọ̀ agbábọ́ọ̀lù bayer leverkusen ó lẹ ti gbé nítorí pé àwọn kan ti ń bi mí ó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé ó yá musibu ọlárẹ̀wájú abdulrahim mo ti rí ẹ lápá abẹ yẹn mi gbọ́kọ̀ ẹ ẹ̀yìn tèmi ẹ túbọ̀ bó kó lọ fà ẹ jẹ́ kó lọ lógúnlógún gbòòrò ayé ó dá pápá ẹ jẹ́ lọ sọ́dọ̀ ìràwọ̀ agbábọ́ọ̀lù lóbìnrin tó ti gbà ife tó ti gbà àmì ẹyẹ ballon d'or ń gbà méjì alessa pulatas putalas oje ọmọ yẹn ti wá darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù london city lioness ìyẹn lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì ọmọ ọdún 32 years of age ni lẹ́yìn tó fi ikọ̀ agbábọ́ọ̀lù barcelona lẹ̀ lẹ́yìn tó ti lo bí ọdún mẹ́rìnlá nínú oṣù karùn-ún ó ló fi ikọ̀ yẹn lẹ̀ lọ́wọ́ tá a wá wẹ̀yìn ó ti wá sórílẹ̀-èdè gẹ̀ẹ́sì o ìyẹn london city lioness ńbẹ̀ gangan ló wá darapọ̀ mọ́ bó ṣe jẹ́ nìyẹn kò kú bẹ́jọ́ dé ó yá mo fi yẹn lẹ̀ awo gédéńgbé ẹ jẹ́ ń padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester united nítorí pé ìràwọ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀gbẹ́ngbà kaná fún ikọ̀ agbábọ́ọ̀lù manchester united antonio valencia ó ti gbọ́mọ̀ràn kalẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù red devils ìyẹn manchester united ó ní ṣe rí ìràwọ̀ agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù real madrid ìyẹn trent alexander arnold ó lẹ lọ gbé nítorí pọ̀ mo mọ̀ wípé ọmọ yẹn máa ró góòlù ó dẹ̀ máa wà perfect fit ìyẹn fún ikọ̀ agbábọ́ọ̀lù ti manchester united ó ló dá mi lójú dayọ̀ gẹ́gẹ́ bí alaye ṣe sọ̀rọ̀ yẹn ṣàlàyé ó lè mí jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ ń jogi àgbà tí ń bẹ lápá bí ó dá pápápá ó yá o ẹ̀yin ti arsenal wọ́n lẹ fẹ́ gbẹ̀yìn kùlé ẹ fẹ́ gbẹ̀yìn kùlé ẹ jẹ́ ẹ tún fẹ́ gba ojú ọ̀nà ẹ fẹ́ gba fèrèsé ẹ kùlé lẹ tún fẹ́ gbà láti lọ gbé bruno gumares láti inú ikọ̀ agbábọ́ọ̀lù newcastle united ẹ fẹ́ gbèrú àwọn ẹ fẹ́ gbèrú àwọn the prince ẹ fẹ́ gbèrú wọn látẹ̀yìn wọn lọ́rọ̀ yẹn ó lu jáde ó ti lu jáde ó dá gbọ́ pàpà lẹ́mà junior ó ti sọ̀rọ̀ ṣàlàyé o ó ní kí n má parọ́ kí n má ṣèké ó ní ìbáṣepọ̀ tó gún tó gbọgbọ́n ó ń bẹ láàrin òun àti tari Lowland Adred Mercy, LMT, Baba Tiago, Elese Roba, Oni Toripe, Nekba Gbogbo ni Mo Manjoro Alaye Leno, Oni Jemo Pe, Ajogba Bolu, Nenu Ikwa Gba Bolu Barcelona, Moni Ye, Oni Gba Tatu De PSG, Ola Atu Jogba Bolu, Oni Oke, Oni Ki Makparo, Oni Bashepo Tudramana, Imbelani Awan Mejeji, Oni Egbo, Mo fẹ́ràn alaye yìí púpọ̀, mo lókè kòkú sí wàhálà, tèbí nẹ́mà ló sọ̀rọ̀, mo gẹ́ bí alaye ṣe sọ̀rọ̀ yẹn ṣàlàyé, lóní fẹ́ra ń jogi, ó lè mí jẹ́yìn tèmi ní bẹ́tàlá pàbí nìyẹn, ó dá pàápàá àwọn àbájáde èsì fẹsẹ̀wọ́sẹ̀ eléètò wáyé lọ́jọ́ tànà tí ẹ mọ òru mọ́júmọ́ ẹ̀ ní ẹjẹ́ ń gbé yín débẹ̀ kó tó di pé àgbà máa ganu sí mọ́ ẹ̀. Ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè Japan, ọmọ aláyò kọ̀ọ̀kan, ó ní wọ́n gbẹ́ pẹ̀lú orílẹ̀-èdè Sweden, Tunisia. Wọ́n tún ṣe chia chia nítorí pé igi chia ni wọ́n là mọ́ wọn lórí pẹ̀lú àmì ayò mẹ́ta sẹ́yọkan látọwọ́ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè Netherlands, Paraguay pẹ̀lú Australia, àwọn gbá omi òdo òdo, Jerry Turkey. Turkey Turkey, àwọn ṣe kiri, wọ́n jẹran Turkey lánàá, ìyẹn lọ́yọ́ lóru mọ́jú mẹ́ni, nítorí pé wọ́n fi ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè USA, wọ́n bí wọ́n ṣe wẹ̀túwẹ̀, pẹ̀lú ẹ̀mí ayò mẹ́ta sí méjì nìyẹn o, bó ṣe jẹ́ nìyẹn lágbọ́nrin ti bẹ̀yẹn, gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ, òun ni mo jẹ́ àyín bẹ́tà, ṣé rí ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì kí n má tan yín. Gbogbo ẹ̀yin ti Chelsea, ẹ̀yin ti Arsenal. Wọ́n ní lánàá ńgbà tí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì tí wọ́n ń ṣe ìgbáradì. Declan Rice àti Reece James, àwọn méjèèjì ò síbẹ̀ o. Ó túmọ̀ sí pé ó jọ bíi pé wọ́n ti gbé jombo. Wọ́n ti gbé injúrì. Ẹ jẹ́ ń dẹ́ka àpolówó ọjà náà. Bí n bá ti dé láti ẹ̀ka àpolówó ọjà àgbà, ó ti ń bẹ lápá bí láti ganu sí. Ẹ má yí kúrò ńbẹ̀, à ń lọ wá, à ń bọ̀ wá, gbogbo ara ọ̀fí ń bọ̀.
1: Ẹ̀dá gbé ìgbé ayé ìrọ̀rùn nínú ìlera tó péye ló ń ṣàfihàn pé ẹ̀dá ríṣẹ̀ mi lòunú ayé. Ìdíre ti iléeṣẹ́ Oceanic Fitness and Sport Materials ṣe kó àwọn ojúlówó nǹkan ètò ìlera amárají pépé wọ̀lú ìlọrin fún títà lówó pọ́kú. Láwọn ojúlówó fitness and sport materials bíi treadmill, electronic and manual exercise bike, gym ball and glove tó fi mọ́ èyíkéyìí màsẹ́jà. Tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ lè lò ní rọrùn tó pàtàkì ni wọ́n jẹ́ lára iléeṣẹ́ Oceanic Medicals tí wọ́n ń ta àwọn ohun èlò ìlera àti táwọn ilé-ìwòsàn bíi surgical product, orthopedic product, hospital equipment, laboratory product tó fi mọ́ èyíkéyìí àwọn ohun èlò ìlera. Bá a ṣe ń ta àwọn ọjà wa lẹ́yọlẹ́yọ látún tà fáwọn aláràtúntà kò síbikíbi tá a lè deliver àwọn ọjà wa sí káàkiri orílẹ̀-èdè yìí. Oceanic Medical àti Oceanic Fitness and Sport Materials kálẹ̀ kàǹkà sílé gàgàrà tí ń bẹ ní number 244 Taiwo Oke Road after General Roundabout Ìlọrin Kwara State. Ẹ̀lò ẹ̀lò ta ló ń pè wá 0706080608. Oceanic Medical and Fitness Sport Materials, ìlera àwọn aráàlú ló jọ wá lógún.
0: Ó yẹ kúlùkúlù ṣẹ́ òjò tí bá lu wẹ̀ṣẹ́ wọ̀wọ̀ ẹ kẹ̀dẹ̀ káàbọ̀ padà ó dákọ́ tó di pé mo ṣójú òpó yẹn lẹ̀ ẹ̀yẹn bó ẹgbà fìrì yọ̀yọ̀ láti tún ganu sí máìkì lágbà bí ẹ má jẹ́ ń bololo fún nítorí pé má jẹ́ ń gbọ́ kankan ò sí ń bẹ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Manchester City wọ́n ti lọ sínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Nottingham Forest o. Elliot Anderson òun ni wọ́n fẹ́ lọ gbé pẹ̀lú èlò £160 million òun ni wọ́n fẹ́ lọ fi gbọ́mọ ológun adé àárín gbogbo mọ́ ọmọ ọdún mẹ́tàlélógún tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì yẹn òun ni wọ́n fẹ́ lọ fi gbé lágbètá àti lágbèyé ní gangan nìyẹn o. Ìròyìn yẹn tó mi lọ́wọ́ kàṣàgbà mo ní mo gbọ́dọ̀ bu ẹ̀yìn tèmi gbọ́ ó yẹ àgbà ẹ kó ojúmọ́.
2: Ẹ kó ojúmọ́ o àsìkò jímọ̀ lóyún tèmi káàkiri àgbáyé ẹtú gbọ́ kan Diamond FM Abiodun Akinwumi ni orúkọ tèmi.
0: Ẹ ṣeun.
2: A lè kí àwọn Tunisia. Wọ́n fi tàn balẹ̀. Ìtàn lánàá fi balẹ̀. Wàdúrà yóò tàn gbọ́ tán gbọ́ wọ́n gbà wọlé wọn. Ṣùgbọ́n wọn kò dòrò wọn sọ́kọ̀ méjì péré.
0: Nínú tournament.
2: Tournament bẹ́ẹ̀ ni.
0: Ok.
2: Kò sí kò àká fi ti pé kò tí fi dìde mi tó máa ń rí. Lóòrùn tó fi gbé àgbà
0: yìí. Mẹ́ta ni Netherlands lẹ́wọ̀n.
2: Mẹ́ta náà náà àwọn kan náà wọ̀n márùn-ún. Àwọn kan náà wọ̀n mẹ́rin. So bí igó mẹ́rin là náà gbá wọnú àmì wọn. Ní tournament yìí, àwọn lágbára o, Tunisia.
0: Akaki Ivory Coast.
2: Wọ́n gbìyànjú.
0: Fúngbà àkọ́kọ́ wọ́n lọ sí ìpele knockout stage.
2: Bẹ́ẹ̀ni. Fúngbà àkọ́kọ́ ni. Wọ́n gbìyànjú.
0: Wọ́n lọ sí ìpele knockout stage o.
2: Wọ́n gbìyànjú.
0: Kadupe ọ̀pọ̀lọpọ̀ Nicolas Pepe.
2: Bẹ́ẹ̀ni.
0: Olówó gbá méjèèjì wọnú àwọn
2: lánàá. Àlùkò Arsenal.
0: Tán fi na Curacao.
2: Alan Kwasna. So ko de kon ara ise bo ni eh kilo ruko re won.
3: We wa le Alan Kwasna
2: nbe. Aya Alan Kwasna ni sasun sasun
3: gba last night. Se Kwasna wa pada gbe le.
2: Se no ko la Alan Kwasna ni. Se ko bi last night re ni. O mo ni record sign won tele ko de kon ara ise. Ah, si si something kan lo lo ra ni kin gba. Asna get very no won gba un. Ba ni pe owo nu ego owo ju ego last night lo ra gba. Me lo gbo asan jo fun won, suppose jo fun Africa si bayi. Inu wa do pa Africa si e lo. Bitu ni so si dada. Africa si da Ghana na. Apa won na gbianju dada Morocco awon e na gbianju dada bi ke Nigeria mo lo pe aju buru tunisia se lo bas lo dis and grandpa won lo
3: ah Freddy George on to koju se nikan yin lo ko selomi oni ah ise oni beji ti ajo NFF fe gbe siwaju erise kosele oni ko ye ko ri be oni o ye ki won wa oluko ni mi fun order 23 ki erise kosele ko ma do ko iko agbabolu super eagles ni oju wo le n fi woro
2: emi ori to buru nu pe won je fun ni 23 o e ri pe wo si n gba o ti po si
3: o ti di 100,000 dollars
2: so then patch matches awon 23 eagles ko ta ko pa po mo ti super eagles e ri pe target ti won ni pe lati lo si olympics so ko jora won den most of our players wa ni super eagles na won fit lati gba ti olympics na won wa ba tan ko ta ko tan ko ta lo sa 1996 won to dem won ti wo won ti ko super eagles won ti wo no squad super eagles now to that 23 ngba ti a lo last gan ni 2020 2008 ba mi ke lo bi ti wo sa ti ngba yen gba won o sa se o de wing ti wo si no ti ngba yen won de lo so mi ori to buru nu kan fun ni
3: mejeji 2016
2: bo 2016 ala ala ko da 2016 ba se dada na but 2018 la se dada kan ta won messi na wa ni final ni beji
3: o bi pe agba bronze
2: agba bronze but won na wa ni semi final agba bronze ta won match la ko me fa daji tori asia lo benjin jana lo host ngba yen so ko sa taye maye ko si bi olukon spy go so you say find it difficult lati coach tori pe most player yen na won fit sira won so mi ori to buru nbe o
3: eh ni nkan to buru nbe
2: ka ko ko e mejo better ju ka no ma ko awo lati mo find me lo wo ton fun yen gan ti po to so o di ta fun e
3: o da ko si wala 0913655692 yen ni ero bani soro ti o wa pa bi tele lanfani lati pese loni to ba di agogo mejo Norway pelu France yo ko ju ara won ala ni pa mo leku pelu mbappe
2: I am ready to be that like by lowo lowo bayi amejeji ni pa ni pa atamata si lowo yi o
3: te won jo mo kekere abi
2: jo mo kekere bo
3: Messi nko
2: Messi se o Messi ni so gba go wole to mbappe last season
3: Ronaldo nko
2: so gba mo wa gba go wole to mbappe last season ka me le ju lo fe yin ti ta te ji won tin lo die
3: ta fun
2: Haaland ati mbappe die ehn won le won pada fo role won lo so lowo lowo ma na ka ta awon saka to se ju lowo ton ti wa san good day za do to do ya gba za do
3: to wa nbe ji tomo 0913655692
2: ki sa won te go won ti lu tan gba ball ni league ti o da o MLS e le fi Saudi we league ta won ba pe ati kini tin gba o so awon jeji yen na lo se da ju lowo e
4: hello
3: g
4: matu
3: o ko yin bo le ti pe e seun
2: Manchester United Manchester dondondo
4: Manchester
2: so gbaje
4: wo ko fla wa bayi
2: beni
4: wo talking wo say yeye Germany lana
2: bi la ye se rinu
4: ka wa so pe boya enikan ti bo nti menjo gba wo ko enikan ko ti mo o
2: beni
3: e se talking lo yeye Germany ni abi Ecuador
2: no 2-1
3: USA ni talking na
4: awon ma kekeke awon ni aye ye Germany lana
2: beni
4: e just ma wo lo na bi ko se daada se le gan ti won ah pe Tunisia ti lo pa ko tan
2: se awon anubo anubo
3: won ti feyin belu gbe
2: ifi afe we
4: ma
2: mo le ni pelu match le
3: bo do ko seri talking ye ta won kan ta tun pe ni talking bo te pe won ti lo le ṣugbọn won mu nkan dani lo
2: awon kan dani 3 points
3: so nkan lara awon orilede to gba lejo idije to je ele to se gbogi to gba lejo idije won mu lo le
2: beni
3: ki n se pe won ja o ṣugbọn won na won
2: leta
3: si meji na fo USA America
2: second se gidi no group won da won
3: o ko yin bullet pe
2: emi ogbeni basai jesi
3: awon chelsea ni chelsea eku amojuba marco palestra 21 years
2: won pala lo re ni
3: eh Congratulations to you. Ko dagba ko po ko de pepepe ko fowo pawu ko veriki jobi o ya ma je olon ko sawe ko ma ga so long boraye

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo anigboro ti mọ kí ló ń ha bùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi make you happy. bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù táwa jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́. obìnrin mi sọ̀tà lẹ́nu.
6: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: hour after hour of quality programming all around the clock with us. Every second and minute counts when it comes to bringing you the best of programming on radio. Diamond 88.7 FM remains your best bet. Be it sport, talk radio, entertainment and music, one thing is certain, we've got you.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
3: Ẹ bàríbà.
4: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fiyín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí. Ẹ bá wa dá sí. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yé, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí. Ètò fọmọdé, ọ̀dọ́, àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, àjọ gbọ́ni.

0: ìka wa a rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ló ń kojú ọmọ obìnrin bí ìpèníjà àìrí owó láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ ìgbéyàwó tí ò tí ì tọ́jọ́ ìfipá kan ọmọbìnrin nípa láti ṣe ohun tí kò tinú ẹ̀ wá ìgbàgbọ́ wípé ọmọkùnrin nìkan ló lè di gbòǹgbò nínú ìdílé ṣùgbọ́n ṣe ó yẹ kó rí bẹ́ẹ̀ Kí ló máa ṣẹlẹ̀ tí a bá fún obìnrin ní ẹ̀kọ́? Ìfẹ́ ìtọ́sọ́nà àti àǹfààní tó yẹ. Lórí ètò lónìí, mo ní àlejò pàtàkì tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú ìṣètọ́jú àwọn ọmọbìnrin, ìtọ́sọ́nà àwọn ọmọbìnrin, ìdálẹ́kọ̀ọ́ àwọn ọmọbìnrin láwùjọ wa. Ṣùgbọ́n ṣáájú ohun gbogbo, Omidan Layinka Ajani Ajibade lórúkọ tèmi, ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ máa ṣe bẹ́ẹ̀ máa ṣe ojú òpó sílẹ̀ fún àlejò mi. Ẹ bá mi kí ọ̀rọ̀ alé mọ́ mi. Ẹ ra wọn, ẹ káàárọ̀ ma.
1: Ẹ káàárọ̀ gbogbo ara alé.
0: Ẹ kàn máa ń yọ lójoojúmọ́ ni. Kí ló dé? Màmá ò fẹ́ gbà. Kò sá gbogbo ń kú ara.
1: Àbí ẹ kújọ́ mẹ́ta.
0: Yes,
1: ẹ bá mi. Àkọ́sìkò yìí.
0: Ẹ bá wa dákọ̀ ẹ bá wa sọ báwo lè ṣe jẹ́ little of your profile.
1: Mo jẹ́ advocate. Ẹni tó ń support ọmọbìnrin tó mọ̀ pé ọmọbìnrin ṣe pàtàkì. Tó sì mọ̀ pé láìsóbìnrin kò sọkùnrin. Láìsóbìnrin kò sí ìgbáyé gbádùn nínú ilé àti níta. Mo wá wọlé láti bí Omidan Layinka ṣe introduce education ni wọ́n fi kọ́kọ́ introduce pé tí ọmọbìnrin ò bá ní
0: ẹ̀kọ́
1: education pé kí ló máa ṣẹlẹ̀. So màá kàn rárá ka short thing tí mo fi kalẹ̀ pé if a girl is denied education, the family loses potential teacher. Potential nurse, potential doctor, an entrepreneur, and a leader. So if she's not protected, the home loses peace and security.
0: Wow.
1: If she's not encouraged, society loses valuable talent, wisdom, and innovator. So, kin dake ba.
0: O ti pari nu.
1: Dake
0: be. Gbogbo ọna to ye ka ni ohun lo ti so nu yen.
1: So gbogbo e lo ti so nu. So ọmọbìnrin yen o ni ọmọ òun lobìnrin òun ni niece òun ni cousin àbí òun ni ọmọ ọkùnrin tó jẹ́ pé ẹ̀yin náà lè bí wa we are your daughters it is that girl in that classroom that small girl in the classroom yes she's a girl child so if you don't take care of her if you don't nurture her if you don't train her honestly we'll be losing a lot of potentials. Ọmọbìnrin yìí ni látìgbà tó ti ṣe pínní sí. Ni wọ́n ti máa sọ fún nínú ilé pé ọmọbìnrin ni o inú ilé gan láti máa limit ẹ̀ láti máa limit personality rẹ̀ self esteem rẹ̀. Pé ọmọbìnrin ni oje òun ni kẹ́ẹ̀tì síbẹ̀ kó lọ fabọ́ kó lọ pọn mi òun ni ó fọbọ́ òun ni ó pọn mi òun ni ó tọ́jú àwọn àbúrò rẹ̀. Òun ni wọ́n sọ fún pé ṣe mọ̀ pé obìnrin ni ọ́ bó bá ṣe ohun tó ṣe tán ilé ọkọ náà ló kúkú fi ń lọ. So jẹ́ kí Abdulrasaq àti Abdulrahman mo sọ́rí o láti lórúkọ àwọn ọ̀gá wa pé jẹ́ kọ́ kọ́kọ́ lọ skúl náà tán bá wa parí iléèwé wọn.
0: Àwọn ìwọ
1: ẹ̀ṣẹ̀ wa lọ torí pé culture wa àti tradition àti value wa ó sọ pé ṣe àlọ́mọ obìnrin ṣe wọ́n ṣe yàn pé wọn ò ní ìdíkẹ́yàn run owó lé wọn lórí. But a lot of mistake la n ṣe. Láti mọ sọ pé a lè run owó lọmọbìnrin lórí. Ọmọbìnrin nísìnyí ó ní kọ́nà every homes. Ẹni tí ò bá ti ní tí ò lọmọbìnrin. Kò ní lólùdámọ̀ràn o. Kò ní lẹ́ni tí ó padà wá bá lọ́jọ́ ọ̀la. Wípé okay o, ó rẹ̀ mí. Tẹ́ ẹ bá pọ ọkùnrin tẹ́ ẹ pobìnrin. Omidan obìnrin kọ́kọ́ máa dọ́dọ̀ yín kọkùnrin tó débẹ̀. Because of that love attachment tobìnrin ní. Even sí bàbá rẹ̀ tẹ́ ẹ bá wọ ẹ́ rí pé àwọn ọmọbìnrin wọ́n fẹ́ràn bàbá wọn. Wọ́n ṣáà mọ́ ń súnmọ́ bàbá ju ìyá lọ. So ìwọ tó bá wá káràmásìkì ọmọbìnrin yìí tó fi pé kò jẹ́ nǹkan kan tó jẹ́ kó lọ skúl tí ó sọ̀rọ̀ tó ń ṣọ̀nà ẹ̀ dáhùn tó fún ní.
0: Tó fún ní voice.
1: Exactly to hear. We need voice. We need voice to speak. We need voice to defend ourselves. Then parents should start listening to this girl child.
0: Because te ti gbo won.
1: Exactly egbe omo egbo on to fe so. Isokuso ni o so ni.
0: Ejo so.
1: E sa ji o so. Do you mean to ba ti le so? Any harassment? Any wahala?
0: Ti o fi so ti o fe so.
1: Ti o fi to to ba face nita. She be so free. To come home and tell you. To ro mo pe e je ko nsoro. To ba je pe wa ni class na ni. Ti won harass e. She mo to affect performance e ninu class. Teacher ba bere oro boy o mo we dada ki teacher ba bere oro kan kon ti mo so fun kan boys en ti mo lady fun pe wo se won nikan lo wa class ni to ba soro to ba soro bo to ba je pe o lenu oro she has that voice that people are listening to o ma le lo ba teacher pe nkan to nsele si mi ni class ni
0: leleyi
1: so in as much as to ba ti le soro sita potential e to niyan dreams e to niyan she be able to achieve it But the moment somebody is harassing her, stopping her to talk, and I want to encourage her, okay, oh, as a girl child, you are free to come and meet me if you see anything. If you see something, just say something. And then action will follow.
0: Ẹ le ka wa ubaye ki le lero ko fa idi abajo awon ni bi o ba ni idi ise ko ki dede ise ki lo lero ko fa idi ti opolopo awon obi fi place priority lori awon okunrin ju omo obirin lo nje lero bi pe awon omo obirin gan fun awon na won ni elefo o odi ki ise nu gbe e je ka wo social media bayi e je ka wo to da lori oro awon omo obirin na looto nje lero pe ki le lero le fi opo ti wo wa to fi di pe the priority is on the male child
1: oni mo ti so le kan mi dan pe sherry from immemorial that culture of se bo mo obirin ni
0: oko wa ni pe omo obirin ni
1: se bo mo obirin ni a le ma run wo lo mo obirin lo olon ni yo bi mo e bo ba ti se message le mi

lásìkò ẹgbẹ́ òsèlú PDP àlàáfíà ìjọba lásìkò PDP àwọn ọlọ́jà ń tàtà jìrì lásìkò PDP ọmọ Kwara ń kọ́lé mọ́lé bẹ́ẹ̀ lọ́n ra lẹ̀ mọ́lẹ̀ gbogbo ọmọ Kwara ń gbé nǹkan rí ṣe àwọn bàbá ń ṣe baba rere nínú ilé wọn lónìí wá ń kọ́ èrú àti mọ̀kàrúrù ni ọ̀pákùtẹ̀lẹ̀ ìṣèjọba àwọn tó wà lórí àlééfà irọ́ funfun báláwo ni wọ́n fi ń darí wa rìbáríbo ọmọ Kwara etí yín dà ẹ má já jásí kòtò ìdààmú àwọn ará abílẹ̀ kan sí yìí o ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òsèlú PDP ìgbà yóò sàn wá síre ìkéde yìí wá láti ọ́fíìsì alukoro ẹgbẹ́ PDP nípínlẹ̀ Kwara PDP Power PDMP Olóyè

àwọn àgbà bọ̀ wọ́n ní àgbàjọ ọwọ́ báyìí láfi sọ̀yà. Àjèjì ọwọ́ kan wọ́n ní ọ̀gbẹ́rù dórí. Wọ́n ní bàbá tọ̀ sójú kan kíní ọ̀hún àmọ́ ọ̀hó. Gbà ní ìgbà lọ́run tẹ̀ sí rí òun ni bàtà fi ń dún. Ẹ kú ojúmọ́. Ní gbogbo àyíkáyè tẹ̀tí ń gbọ́ wa lójúmọ́ tòní. Ẹ kú ìyálẹ̀ta. Gbogbo olùgbé ìpínlẹ̀ Kwara. Gbogbo èèyàn ọmọ ìpínlẹ̀ Kwara. Ṣé dáadáa lába yín o? Nǹkan ò ní ṣe wà wá láàmọ̀ gbé ohun tó dáa ṣe. Ọ̀nà àbáyọ òun la pètò yìí. Èyí tí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara lẹ́yìn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ló nígbé tán. Wákàtí kan gbáko láàfijọ́ wà lórí atẹ́gùn. Ẹ mọ́ wàá gbàgbé pé ètò yìí aṣàgbékalẹ̀ rẹ̀ kì í ṣe láti tàbùkù ẹnikẹ́ni tàbí yọ sùtì ètè sẹ́nikẹ́ni ṣùgbọ́n láti yànnànà àwọn ọ̀rọ̀ àwọn kókókókókó tó yẹ kára ló gbọ́ àgbọ́yé lórí ẹ̀. Ìdí nìyí tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ètò yìí o. Ìjà ló dé torí lówe nípa ọ̀rọ̀ ẹ̀ káàbọ̀.

0: bá ti jẹ́ òkà parí.
1: Níbo la wá ń lọ lórí ètò láàárọ̀ yìí?
2: Torí àwọn ọmọ wa ti ń bọ̀ lẹ́yìn.
1: Mo ní àlejò lórí ètò, àlejò pàtàkì ni o. Ní gbogbo ibi tẹ́ ẹ wà, mo fẹ́ kẹ́ ẹ fàpèrè tẹ́ kẹ́ ẹ máa fọkàn bá wa lọ́lọ́kọ̀ kan èjèèjì, torí pé àwọn ọ̀rọ̀ tá a gbéyẹ̀wò tá a yiri wò lórí ètò tààrọ̀ yìí, àwọn ọ̀rọ̀ tó lakakì gbáà. Èyí làwọ̀ náà ń bẹ pẹ̀lú wa láàárọ̀ tòní. Àlejò wa lórí ètò fún tààrọ̀ tòní àwọn náà ni Malam Ọbalowu Ọláìtàn, tí wọ́n jẹ́ State Organizing Secretary fún ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara. Àwọn gangan lálejò wa lórí ètò láàárọ̀ yìí. Kí àdírẹ́sì má baà pọ̀ ju lẹ́tà lọ. Ẹ jẹ́ máa fẹ́lẹ́ yìí kí àlejò wa káàbọ̀ sórí ètò láàárọ̀ tòní, ìyẹn Malam Ọbalowu Ọláìtàn. Ẹ kú dédé àsìkò yìí sá.
3: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara, olùgbé ìpínlẹ̀ Kwara àti gbogbo ibi tí ìkànnì Diamond FM tí ó tàwé tó ta gbòdé àjíǹde àrọ́mọdé gbogbo.
1: Àmì ọlọ́run tọ́ ọ̀dà ká tètè kẹsẹ̀ sọ́nà, torí pé agbọ́n bí tí aláǹfààní láti tọwọ́ bọ̀ lórí ètò tààrọ̀ tó ní kíní ọ̀hún ó fẹjú díẹ̀ kí àkókò tó di pé yóò kó wà ní pápá mọ́ra. Ẹ jẹ́ àti bímọ kì í tún ṣèròyìn mọ́, ẹ rí wípé bàbá ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ òṣèlú alátakò gbòógì lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP, léyìí tẹ̀yìn jẹ́ State Organizing Secretary fún nípínlẹ̀ Kwara. Ibi tá a ti wá mú rèé láìpẹ́ yìí ni ìròyìn fi léde gangboro wípé ẹni tí í ṣe ọmọ òye lẹ́gbẹ́ òṣèlú yín wípé wọ́n tẹ́wọ́ gba Certificate of Return. Ẹ wá jà wò báyìí, ipa wo gan lẹ̀yìn lérò pé ìgbésẹ̀ yìí ní òkú àti pé bó ni kíní ọ̀hún ti rí lára yín gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara?
3: Ẹ ṣeun olóòtú. Mo kí gbogbo àwọn tó ń gbọ́ wa nílé pé àsìkò wọn tí wọ́n fi kalẹ̀ tán fi ń gbọ́ wa, Ọlọ́run ọba yóò bá wọn gbọ́ títí wọn náà.
1: Àmì Ọlọ́run
3: tó bá kù sí, Ọlọ́run ọba wọn gbọ́. Láti mọ tó nà pẹnu pẹ̀lú ìbéèrè tí ẹ béèrè lórí Certificate of Return tí ẹgbẹ́ wa fún àwọn olùdíje nínú ẹgbẹ́ wa. Ẹ rí pé tí ẹgbẹ́ bá fẹ́ gba Certificate of Return, INEC ó láwọn form kan INEC ó fún party tán bá ti accept àwọn ọmọ òye wọn tán rí pé òkè o, wọ́n ṣe primary ni o, primary yẹn ti wà successful. Wọ́n ṣe consensus ni, consensus yẹn ti wà successful. So INEC ni ó kọ́kọ́ issue form fún party ni national pé òkè o, ẹ̀yin party ni national tí gbogbo àwọn ọmọ òye tẹ́ ti mú wáyé o, tó ti succeed o, tí o sì gbọ́n mi sí omi o, tó o sí that State House of Assembly, rep, senate or governor, gbogbo 34 position tí ẹ̀rọ bá wà INEC ní release form yẹn fún national body of the party. So gbà tí INEC tí wọ́n ti rí pé gbogbo ètò ìdìbò abẹ́lú tí ẹgbẹ́ wa ṣe ní ìpínlẹ̀ Kwara ó múyẹ́dóko, àwọn aṣojú wọn tí wọ́n rán wá, wọ́n rí pé a ṣe ti yán pè ní ìjọba àwarawa tó ní ká ṣe nínú ètò ìdìbò abẹ́nú. So pẹ̀lú report tí wọ́n rí lọ́hùn, wọ́n release form. So tí wọ́n bá ti release form yẹn, ẹgbẹ́ náà ní right àti fún àwọn olùdíje yẹn ní Certificate of Return, which is tẹ́ ẹ bá ti ń gba Certificate of Return ẹ mọ̀ gba INEC form náà INEC náà fún wọn tí wọ́n fi tí wọ́n lọ hold ní court. So fún ìdí èyí, láti àná láti bẹ̀rẹ̀ sí fún àwọn ọmọ òye wa ní Certificate of Return àti form INEC form tí wọ́n lọ hold ní court. So léyìí tó yẹ pé gbogbo àwọn 34 tó yẹ kí wọ́n gba kinní, everybody ti gba títí ẹ̀, 24 State House of Assembly, 6 House of Rep, 3 House of Senate and governorship ẹyọkan léyìí tó jẹ 34. Èyí tí ó fi mọ̀ jẹ́ 35 náà ni deputy governor. So léyìí tó yẹ pé gbogbo ẹ̀ ni a ti ṣe. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú pé tí abala fẹ́ ṣe bákan, àwọn wà náà tí ó jẹ kórí bá ṣe fẹ́, àwọn náà wà náà tí ò ní jẹ́ kórí bẹ́ẹ̀. A tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó díje fún àwọn pò yìí. ẹri pe ani gbogbo pe just 24 position ni so e wa wo yan to jade governor yan marun jade senator ni bi kokan lekun kokan ari yan mefta merin marun rep ari meta merin ni ekun kokan house of assembly wa ko niye so to wa mu wa ti a si ba de bi bayi ti o si pe agbara wa lo court ko si pe akura lo sabuja ko si pe gban mi si omi o to wa ko si even a ni eonu laarin ara wa ni state a dupe lo gbogbo awon ti won wa ipo yi ti won si fi maturity won tan fi han pe ipo ta won wa ninu egbe oselu pdp yo awon ogba awon o wa ni do or die awon wa ni wa pe tolorun ba se fa won awon fe contribute si development ilu community awon ni bo lai ri awon na nta won si tun ni lokan lati se nti dada awon ri lati support eni ti egbe gbe kale pelu ta won na ni ni okan lati se ni ti dada I really appreciate gbogbo aspirant wa ninu egbe oselu PDP loruko egbe oselu PDP ni Kwara State chapter. I appreciate won, I appreciate won. I say appreciate awon mo egbe wa na ti awon na ti won o fi gba kan bo kan ninu because ti awon egbe na ba nse abagabege ni awon ti won contest ninu egbe wa o se se ka na mo egbe wa as a serious political party ti yan ti le contest. I appreciate awon egbe wa in every corner of the state ti kaluku won ti won ti se community assessment ti won pe okay o awon community bayi o kina fe o okay o ta ba wole kila le se fun yin o so ta ti tin ti won se yin e to pe awon to fe contest won ri egbe wa be serious political party so adupe lo awon egbe adupe lo awon leaders wa most especially Senator Abubakar Bukola Saraki itile atona won olohun ni je ko baje because ele ti won se yi te ba wo gbogbo 34 position ta nso yi e le gbo pe afike lo le ri egbon Saraki e le gbo pe afike lo le ri aburo Saraki so gbogbo e I say within party wa ni ko si pe boya family affairs eni leader ni kan lo intervene ka tori se
1: tori malam oba lowo be ti soro obo ko tori pa lo sori ibere keji mo fe bere lowo yin pe awon eyan wo pe won woye e pe bo ni egbe oselu PDP ile kora bo le se ri ara yin kojo bo le se ri kini ohun to bo le se ri kini ohun se ti o si sigbon mi si omi o
3: na mo fi so pe awon to e ka dupe fun na lati dupe fun yen adupe fa awon megbe adupe fa awon to wa ipo awa dupe fun awon olori egbe wa sẹkule yin pe oloyi egbe la wa but egbe lomo egbe o lawon to wa po nbe o tun wa ni awon adari egbe de ta npe awon li ta npe won li leader ani council of elders asi ni leader na ninu egbe so awon gbo ani na lati appreciate won because won fa asiko won le won fi le won kale won fi ona won kale ibi to ba ye kan ti soro won soro ibi to ye ki won lo gege bi agbalagba won lo adupe lowo won and to je chairman council of elders wa ni PDP na ni honorable BF Isola so leyin ta appreciate leader wa tan appreciate gbogbo council of elders ti won fi asiko won kale lati je pe gbogbo nti a se ninu egbe oselu PDP kosi kankan so ba se se na mo ti so yen kosi kankan ju pe ka dupe lowo won lo
1: oda e ja lo tarata sori ibere keji sori a ni pe si ojo opo le fa won ara le lati pe wole ka won na o da si on tin be nle ye oni ru esun ni o jade awon eyan fe sun kan papa julo ohun ti o sele lenu lolo yi nibi ti won ti ni awon ori ade orun ileke pe won lo ilu Abuja ati be be lo nibi ti won ti lanfani lati bu owo lu anything she abenugan ilegbimo asofin ipile Kwara yin onimero Yakubu Danladi Saliu gege bi omo yi legbe oselu APC eyin ko pe na ni awon bi mewa kan ti won je iko awon na fi fe han pa awon na fe dije dupo labe pepe egbe oselu awon ta mo si aspirant awon yen na tun ko ra won jo po pe kini ohun o ku die ka to esun ni o gege bi awon eyan tin fesun kan ibere ti mo wa fe tari sodo yin re malam obalowo ni pe kini igbagbo egbe oselu APC PDP enu mi oro ati wipe kikopa ifoju awon loba loba lagbon oselu bo ni kini ohun ti ri lara egbe oselu PDP ati pe ki le ro pe yo akoba wo le ro pe yo ko ba igbekele awon araalu ninu oro ti nbe nle yi
3: e seun olotu aje ki n koko ba won kankan awon eyan soro because lati bi ojo merin si marun ti atiri foran ibi ti awon loba loba wa ti wa ni papa igun balu ta n pe ni airport ti won ti lo sabuja ta won yan ti se video won ibe ni orisirisi oro ti n jade bo ni side awa ta je egbe osilu PDP ni mo fe so lori oro yi a fe ki gbogbo awon ti won ba na ka buku si awon loba loba wa ki won da kun kan kai kan yen wole

0: ọpọlọpọ wọn náà wò pé ta ni òun sọmọ ìlú nínú gbogbo wa are n tó wá láti Kwara South are n tó wá láti Kwara Central are n tó wá láti Kwara North nínú àmẹ́wàá tí wọ́n díje inú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń bínú yìí okay o tó bá wá mú ọba láti Kwara South tó mú ọba láti Kwara North tó mú olóyè ọba láti Kwara Central torí kò sọba lọrin bẹ́ẹ̀ tó àwọn náà bá lọ láti lọ lè ṣe tí gómìnà fẹ́ lórí ẹnìkan ṣoṣo tí wọ́n bá láwọn fi bínú wọ́n lè bínú gẹ́gẹ́ bí èèyàn pé sáwà ìsìn ọmọ ìlú ni àbáwà wúlò fún ìlú but tí mo fẹ́ kọ́jí kó yé wọn ni pé ààrẹ ọba tí wọ́n gbéyàwó rẹ̀ tó wà lọ́wọ́ àwọn ajínigbé tó wà nù àwọn ọba tán kó lọ deep down lọ́kàn èmi àti yín kò sí onílùú láyé tí ó fẹ́ kí ìlú òun tú àwọn ọba tá à ń wò yìí kò sí ìyí tí wọ́n pè ń ti ń ṣẹlẹ̀ nílùú kọ̀ọ̀kan tó dùn mọ́ but ní àárín ìjọba àtọba ẹ jẹ́ ká ṣàlàyé ìyàtọ̀ rẹ̀ ìjọba ní agbára lórí ọba ẹ tún gbọ́ tí mò ń sọ ìjọba ní agbára lórí ọba àwa ẹgbẹ́ òṣèlú pdp ní ìgbàgbọ́ pé agbára ni ìjọba malam abdulrahman abdulrazak agbára ni wọn lò lórí àwọn lọbalọba láti kó wọn lọ sí abuja.
1: malam ọba ló wò ó ṣe é ṣe pé ẹ̀sùn ńlá lẹ fi ń kan ìṣèjọba tó ń bẹ lóde.
0: ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mo ní àwa ń sọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú pdp pé àwọn lọbalọba wa gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí tán jíyàwó wọn gbé tán pa ara wọn tán jí ara wọn gbé yorùbá sì bọ̀ wọ́n níkú tó bá ń pa ojúbọ ẹni òwe ló ń pa fún ni so ẹnìkan gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ yóò wá kan ìjọba tí ń darí gbogbo wọn ìjọba ló ń darí ọba ní darí ara ìlú so ìjọba yìí wá kó àwọn ọba tí nǹkan ń ṣe àwọn ara wọn ó wá kó wọn lọ́bì kan pé kán lọ lè ṣe tóun fẹ́ níbẹ̀ so tí ẹ bá rí àwọn ọba yìí ẹ mọ̀ jẹ́ ká ta àbùkù wọn agbára ni ìjọba lò lórí ọba tí ò bá ń ṣe agbára tí àwọn bá tún wá sọ bá ṣe ń sọ yìí tẹlómi bábílù pé à ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú pdp ní kwara ni tí national tv kan bẹ tá à ń pè ní ara tv nínú ara àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ bẹ́yìn ṣe ń ṣiṣẹ́ yìí ìmọ̀lú tó ti wá mo sábà pé kò ń sọ ọmọ kwara ẹnìyẹn ń sọ fún ọmọ kwara tó wà lórí tv tí ìjọba ìpínlẹ̀ kwara sponsor rẹ̀ lọ sí arai tv nígbà tí ọmọ apc yẹn ó mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ náà ni pé ẹni tá a fẹ́ kán fún gómìnà ni iná yẹ ká kó àwọn lọ́balọ́ba wá ẹni tí ń ṣiṣẹ́ ń leṣẹ́ tẹlifíṣàn wa ń béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé kinní yìí ṣe ìtìjú fún ìwọ́tọ̀ wáyàn ṣé kinní yìí òun ṣe ìtìjú fún ìpínlẹ̀ kwara ṣé kinní yìí ṣe ìtìjú fún ìlú tí ọba kọ̀ọ̀kan ti wá àwọn elétò ìròyìn ló ń béèrè ọ̀rọ̀ bẹ́ẹ̀ o kò ń ṣe mí o kò ń ṣe sàràkí kìí ṣẹgbẹ́ pdp tó ń wá ní pé ẹ wo iye èèyàn tí wọ́n ti pa nínú ìṣèjọba yìí ni ẹ wo iye èèyàn tó wà lọ́wọ́ àwọn agbébọn jà nínú ìṣèjọba yìí kí ló wá dé tẹ ẹ wá torí àwọn tí wọ́n pa nílùú yín kẹ torí wọn wá sórí rédíò orí tẹlifíṣàn kí ló dé tẹ ẹ torí àwọn tí wọ́n gbé nílùú yín tó jẹ́ pé kò sílùú tá ti gbé èèyàn tó bẹ́ẹ̀ ní north central báyìí kódà ọ̀yọ́ tá ń sọ èèyàn tán gbé ò tó ìdásí mẹ́wàá èèyàn tán gbé ní káàmọ́ nìkan táwọn ọ̀yọ́ sì ń pariwo lọ́sàn-án lóru tí wọ́n ṣe protest tí wọ́n lọ gbogbo tv tí wọ́n ń bàjọba àpapọ̀ fà pé wọ́n gbọ́dọ̀ da àwọn ènìyàn wọn lẹ̀ ẹ̀yin ò wá wá sórí tẹlifíṣàn yìí láti wá bẹ́ẹ̀bẹ́ fún ìjọba àpapọ̀ pé ẹ dákun ẹ lọ́wọ́ kún wa ká fi ráwọn èèyàn wa gbà kalẹ̀ ẹ wá ń wá sórí tẹlifíṣàn láti wá máa sọ fún ìjọba àpapọ̀ pé ẹni tí gómìnà bá fẹ́ kó jẹ gómìnà ní kwara ni kò jẹ́ kí sẹ́ni tìlú bá fẹ́ sẹ́rí tán pè ní ìdíje kòmẹ́sì ọyọ́nú ẹgbẹ́ wọ́n fẹ́ kí ọmọ ẹgbẹ́ sọ ohun tẹ́gbẹ́ fẹ́ ni kò ń ṣe pé wọ́n ní kí gómìnà sọ ohun tó fẹ́ bọ̀ gómìnà ìpínlẹ̀ kwara wọ́n ti ń ṣe àfọ̀mọ́ ẹgbẹ́ òṣèlú pdp
1: báyìí
0: ọ̀pọ̀lọpọ̀ ìgbà la ti ń sọ pé gómìnà yìí ń darí ìlú

0: gege bi personal business won ni
1: ki le ri te fi so le
0: ni opolopo kan ni sele nilu yi ta nso fun yin opolopo project ni won se nilu yi to je pe won se bi direct labor ni awon local contractors wa o te mo bi ta won ti gba se mo nilu yi elomi o kan ji won le ni won sack en bi se elomi o kan ji yo ni won ni won wo shop re leyi to je pe ijoba warawa kan o faye gba baun so ile ta wa ti won so nilu yi lawon eyan wa ri labuja leni awa ri omo egbe oselu pdp apc leni to lo si national tv ti won so national tv pe awon o awon bu saraki lana awon ro pe saraki yan kwara je ni awon o mo pe from frying pan to fire ni kwara state nlo awon la won jo duo ati ti gbogbo awon joko pe saraki gboro ku on kwara ni lu sejoba kwara ni amo lati jo ti kete ta won ti gbera money debe abraman abrazak la won ti kaba mo pa won saburu fun kwara ni emi ko ni mo so leyun a ri former attorney general of the state barrister jawondo isejoba malam abraman abrazak lo fun won la attorney general of the state lo si national tv o lo si channel tv attorney general nilu yi ti malam abraman abrazak ta jon se pc o confirm ni national tv
1: tesi leri mo je mi so fun
0: national tv seri oro temi emi ma nso eyan le fagbara mu yan o amo to ba do fin ni o le je e le jare
1: amo malam oba lowo baba nsoro kan agudo ni eri mo je
0: eri mo je mi so mo n quote national tv that is to say pe mo ni both video and audio record of oro ti mo nso ni e
1: oda emi so
0: se wa ri awon attorney general of this state barrister jawondo to je omo egbe oselu apc won wa nso ni channel tv pe isejoba malam abraman abrazak o su awon ta won se apc ko do su ara ilu debi pe election local government ti a se ni 2024 august won wa confirm ni national tv pe gbogbo wa ara 93 ward councilor ta won yan ko sibi ta won ti wole o confirm pe gbogbo 16 local government chairman ta won lo le announce ko sibi ta won ti wole eni ta nso apc ni se o eni yi amofin ni o eni yi ti je amofin agba tan pe ni attorney general ni state wa yi o ninu sejoba malam abraman abrazak eni yi wa lo so lori television ti e se enti e lori national tv so ole igboro je itiju fun gbogbo awon odo to ba se apc leni o gbodo je itiju fun malam abraman abrazak pe ti e ba te wa yan ara ilu je so e ka yan oba je tori e ti yan awon oba yi je won lori ade o gbodo sun ta ewo yi ojo tan ti ku awon oba labuja leni e wa n ku awon oba kaaki office be se n lo so office e lagbaja e gomina ni pe ka wa so pe eni ta fe ni da se ko so ye ki o je awon loba loba ti wa ni gomina o ma fi agbara damu emi agree loruko egbe oselu pdp pe gomina n fi agbara ni awon loba loba wa lara ni gbogbo 36 state ko sibi ti etc political differences ko sti ko sibi ti ede ayede etc nibi ka yan moye ko e le ri ilu kankan ni gbogbo nigeria yi boya leyin ni boya lasiko ta wa ni kan wa ni gomina kan ku awon oba ilu un lo si abuja I wa n ko won kaaki awon office kaaki
1: amo malam oba lowo esun ni o esun le
0: emi o fi esun kan isejoba malam abraman abrazak emi tako nti won se ni tan ba wa mo pa won ko la won se state chairman won ohun lo lead awon loba loba yi lo ilu ta won tin se gomina lowo ni ki malam abraman abrazak kaje ka gbenu so won jade ko soro pe in ti apc lo to ko awon loba loba lo se labuja gomina o mo si ba wa si se na ka buku si alebu si ti gbogbo awon eyan na ka alebu si ka ki gbogbo ilu Hausa na ka lebusi Ibo na ka lebusi Kimbalam Abraman Abrazak ka wona jade kan na ka lebusi ti wo ba le jade kan le ka lebusi esun ta fi kan won pe owo ilu ti o jo won loju lati fi ko awon loba loba lo siru kan bayi in to ku die ka toni ni rulu ta won eyan o ti rowo ori owo ilu le fi gba hotel fa won loba loba te fi mu fun won bi gba te n ko awon mo lo se lu kaki so a fe ki won fi president ti o ni tan a fe kan fi lele nilu yi is not most but so ke se dandan ni pe ti bi kan ba fe ku ogomina eni teyin ba fe ni ko je ekun te ba fe e le so pe kun kan le fe is normal in politics pe in ti mo fe o kwara na ti mo ti fe but ewo ye eyan to jade ni kwara na to lohun fe je gomina ewo eyan to jade ni kwara central to lohun fe je gomina ewo ye eyan to jade ni kwara south to lohun fe je gomina to ba je pe Malam Abraman Abrazak won o ba ni eboleru kan ti pa owo ilu ni popo o ye ki won tukun lorun pe enikan la won fe to ba ni fe kwara north e to je so fun yin to ba pe won fe ki kwara north ki won intan fe kan bere lowo en tan ba yan kan je kan kwara north yan tan fe o se je pe speaker kwara state speaker going to 8 years as a speaker of this state ti awon ara ilu so pe awon isejoba Malam Abraman Abrazak won ti so Kwara State House of Assembly the second omu executive arm of government awon eyan wa 40 House of Assembly for complete 8 years ta no lo yin eni ti e wa fi se gbeu dani ni House of Assembly le wa duro pohun ni e le run gbogbo won odule lori lati pe ko je gomina awon eyan ti ni pe is not all about sonin my anymore is all about personal interest ti Malam Abraman Abrazak te ba mo pe ko se personal interest la won ni lori speaker of the state ki won tukun lorun pe o gboro je nikan ki won je ki awon eni yin ara won awon mewa ta form G10 yi won ti agree pe gbogbo bi to ba lo awon support ara won but isejoba Malam Abraman Abrazak opolopo awon ta won je ekan nilu ni sejoba won o faye gba ka won na gbe la kai kale nilu pe ko se ti o je gomina laarin awon mewa ita won ni dala kai jo fun e ba won agbalagba awon loyinbo na ni two good head is better than one so awon so ori mewa against ori eyo kan awon ta nso yi barrister wa ninu won awon ta nso yi professor wa ninu won awon ta nso yi engineer wa ninu won so e wa compare ori mewa yi si ori Malam Abraman Abrazak a Malam Abraman Abrazak iwe eko won iwe eri won ti won lo lineck koju we mewa lo
1: eh so Malam oba lo mo nbo mo nbo
0: e je ki n ba nsoro
1: mo nbo na ibe borode mo nbo lori oro ti e menu ba nisin e ri pe oro ta nso yi o wa ni waju ile ejo Malam Obalowo eyi mo won ni fe ka lo sagbon
0: be mi o soro ile ejo yan yin o n temi nso fun yin ni pe ori to ori mewa ton ni eko to peye ni awon mewewa ti Malam Abraman Abrazak ti won so fun wa pe won o je nkan kan lati dije nilu yi mo wa so pe ninu ori mewa yi are ni to wa lati Kwara North nibe are ni to wa lati Kwara South are ni to wa lati Kwara Central ki lo de to je pe eni tin se speaker lowo ni igba ti sejoba Malam Abraman Abrazak ti won ko ba Kwara State property
1: lona wo
0: ni igba ti o je pe
1: Malam Obalowo
0: lona wo e je ki mo soro fun yin
1: e gbudo mo dawon awon ibeere
0: ti mi na e je na gbo ona koko Malam Abraman Abrazak ti mo pa won je gomina ta ti mo pe kini kan je Kwara Express Kwara Express yi be yan lo mu aran to ba de garage post office to ba fe gbo mu aran ₦100 ngba kan to ba de Kwara Express won gbo ₦50 bawo eyan ba nlo kano tan gbe kano ni ₦700 te ba de Kwara Express wo gbe ₦500 Kwara Express lo wa di ti o si mo leni se ninu isejoba Malam Abraman Abrazak ti a si ni State House of Assembly to je gbe udani fun won ibe ni Kwara Express ti pare ni news e joba Malam Abdulrahman Abrazak ti speaker dala ti won je gbe udani fun won ibe la ti ni diagnosis center mo standard diagnosis center la ni ni yidi road ni bi bayi ti awon aladani te ba fe lo sayewo kan te aladani ba fe gba 10,000 lowo yin te ba de ti joba to wa ni yidi road ni bi bayi won ni gba 15 to 2500 na lo lowo yin se diagnosis center wa sise mo ninu se joba Malam Abdulrahman Abrazak ani Kwara furniture ebere lowo speaker of today ti won ni afidada o ni ko je gomina ni lui it is not all about zone anymore it's all about personal interest ibo ni Kwara furniture wa maleni e tu da tu bere se lowo se joba Malam Abdulrahman Abrazak ti won so pe speaker la won fe ko si gomina leni amuni odis to ye po no manage gbogbo Kwara properties ibo ni amuni odisi wa e je kin le kini kan si yin ni bi odun merin se ni mo wa sori eto yi gm amuni odis majid Malam Abdulrahman Abrazak ohun lo yan emi ati ejo pade lori eto yi o wa se fata mo wa so fun pe ojo ori emi ati e sumara wa ibi ti awa ati e lo jina ton ba so la ninu se joba ton se fata leleri itan buruku lo da ni lui my dear brother bobo ti mo nso ya majid o wa lori arise tv ni bi odo meta si merin leni ohun gaga confirm pe isejoba Malam Abdulrahman Abrazak isejoba to buru jai ni
1: te si ni fona re lowo
0: my dear brother
1: mo nbo Malam o ba
0: my dear brother
1: se la ni
0: lo tv
1: ole ya lo tv won bere lowo yin bayi pe se leri fun
0: emi ni eri to kun rekereke e pe mo nso ro mo nso ruko eni
1: yen tori ti ni baba nso ro e ja ma fi eri to ni tumo e ja ma
0: fi ile se mo to wa nbe ni pe ti mo ba leyan soro po soro diamond e mo pe mo record erun ti mo ba leyan soro ti mo court tv to ti soro mo ni record oro to so ni e
1: eni so le
0: so that means pe eni ti mo nso fun yin pe o je gm amuni odis ni last 4 years ti Malam Abdulrahman Abrazak to fi sibe emi ateni yen ti joko bi mo se joko ni ai ti mo so fe ni pe gbogbo n te ba fi ana yin se o olauso olaye o ti jina ti abmajid ti ri pe isejoba Malam Abdulrahman Abrazak won o over Kwara ni nkankan ju pe won da Kwara pada seyin ni because ko si accountability then ko si foresight pe o fission pe bo ni lu yo se ri ti mi o ba si nbe itan pe ni pe keyan je leadership visionary leader awon kan ni won wo pe oke o Kwara State House of Kwara State ani State University ani KWIC ani Diagnosis Center ri isejoba arin Senator Bukola Saraki ati Alhaji Abufata Ahmed ni gbogbo awon kan yi de awon ni yo wa si njoba mo awon kan yi si nlo
1: seyin o wa ri awon okan ojo kan ise idagba soke ti ijoba
0: my dear brother se bi okan ni fagament factory ta blame Malam Abdulrahman Abrazak pe eyan e kan ji la roko kan ronu pe nti mo fe se ni ironu to ba gbanu ko to gba opolo ni ironu ti ma npe e lo si garment factory ni asiko ti a wa yi ki joba lohun fe gba yan sise ke wa fun yan ni less than 50,000 naira a salary kenikeni yen lo le sise lona airport eni yo wa lo laaro yo de ni role ke wa ni keni yen lo fun ogbon ojo ke wa fe ni yen ni less than 50,000 keyan ma gbebi to sumaju ni lorin to suma airport ni ko ma gbegere alimi lati gere alimi lo si airport alo atabo eni yo na 500 naira 500 naira multiply by 22 days tafin lo si bi se that is almost 12,000 naira or 11,000 naira ti e ba yo 11,000 pro ninu owo ta fe san fe ni elo le ni fe mu lo le awon bi to suma niye e wa wo eni ti o ri se loko lowo e ri wo eni ti o ri se ni idiro ta wa nbi e wo eni ti o ri se ni GRA e wo eni se ti o ri se ni po service lati GRA lo si airport ni bi ti lu ide e na more than 3,000 naira so ti e ba wa na more than 3,000 on a daily basis lori po be gba salary less than 50,000 e ti mo pe nte niyan gbe kale yen igbe kale re o gba kun debi pe yo gba opolo
1: oda Malam ba lowo
0: tori akoko wa seri asiko yi PDP lo ra o ke se diamond lo ni o so as if something sele fara lu ni o
1: oh yeah
0: so ele temi nso yi nso out of pe to ba je pe ìsejọba Malam Abdulrahman Abrazak wọn bá kú àkóyawọ́ ìsejọba tí wọn kárí àwọn tó jẹ tó yẹ kí wọn kárí along nínú ìsejọba wọn ni ọ̀pọ̀lọpọ̀ ìrònú mi bẹ tó jẹ pé ẹni tó jẹ lema tó ń lọ lórí títì tẹ bá fi ọ̀rọ̀ lọ yóò sì tọyàn sọ́nà ká tó wá so àwọn olóye tí wọn jọ wà nínú ẹgbẹ́ ká tó so àwọn olóye tí wọn jọ wà nínú ìlú yìí tó yẹ kí wọn reach out sí kan tó say anything so this same government ni o wa hesitate láti believe pé tèmi bá ń lọ o ẹni tá a jọ ba ìlú yìí jẹ ẹni tí a jọ sèlú yìí ní gbẹngbẹmoyó mi iná ni ẹni tẹ́ bí ń pa ẹni ìyẹn lèmi ò gbé wá tí ẹ bá wo àwọn tó ń ná endorse tẹ bá woye tí wọn fi endorse àwọn èèyàn tó fi endorse speaker ẹrú sí báyìí níbi ìjọ mẹta nísìnyí láàárín àwọn council chairman tí gbogbo èèyàn mọ̀ pé wọn ò wọlé council chairman bọ́ sórí rédíò council chairman sọ pé àwọn fẹ́ kí download làwọn support my dear brother mo ní council chairman kan tí mo máa ń fi ṣe case study bọ̀hánú rẹ ti ń ṣe mí sí mi ní dákọ̀ ẹ̀ mọ́ mo sì tún pàdé council chairman lọ́dún mẹ́rin sẹ́ni mi àti chairman fẹ́lódún Fẹ́mi Yusuf àjọ pàdé lórí ètò yìí báyìí níbí báyìí èmi ni mo san 40,000 radio program ọjọ́ yẹn Fẹ́mi Yusuf ò lè san owó radio program àṣà àtijọ́ tí mo ń sọ fún yín èmi àti ẹ̀ lájọ wá síbí báyìí the same Fẹ́mi Yusuf yẹn ni wọ́n wá ní wọ́n ra òbítíbitì owó mọ́tò the same Fẹ́mi Yusuf yẹn ni wọ́n sọ pé wọ́n ń pààyàn tóun sì ń sọ ìgíjọ́ kejì so kílẹ̀ fẹ́ kílẹ̀ nírètí lọ́dọ̀ àwọn púpù tá à ń sọ yìí so mo wá ní council chairman community tí mo ń gbé níbi 10 years 15 years ẹyin 300,000-200,000 náà ta lẹ́m̀bẹ̀ tèmi àti ẹjọ́ ra lẹ́m̀bẹ̀ so the same chairman ló lọ lè ran ọkọ̀ owó àwọn ra ₦10,000,000 lẹ́ni so tí ẹ sì ṣe pé àwọn tára lu dìbò fún àwọn tẹ̀ wọ́n tí wọ́n endorse speaker nìyẹn because àwọn tó yóò jẹ́ pé speaker àti gómìnà náà jọ gbé wọn débẹ̀ àtúnwá ń sọ yẹn lọ́wọ́ àti ìsọtán àtúnwá ráwọn kánsílọ̀ náà táwọn mídíà wọn tó ń gbé sórí social media pé gómìnà ti fún kánsílọ̀ kọ̀ọ̀kan ní 5,500,000 mo ní so 5,500,000 tẹ́ ń san fáwọn ẹni yìí ẹ̀ ń san owó endorsement kan lọ mọ endorse speaker but ìlú yìí ju 193 kánsílọ̀ lọ ṣé ń gbọ́ tí mo sọ ìlú tá a wà yìí ó ju kánsílọ̀ 193 lọ ìlú tá a wà yìí ó ju 16 local government chairman lọ because a ti rí local government ìlọrin west local government wọ́n ní grader àtàwọn kan ti rà lánàá kíjọba ètò débẹ̀ tó jẹ́ pé every dry season àwọn nínú community àwọn nínú settlement area wọn wọ́n mọ̀ ní problem ọ̀nà ìjọba lè mọ̀ lè sọ̀nà débẹ̀ but wọ́n mọ̀ ń subsidize grader fún wọn ní every dry season tí wọ́n bá ń gbé grader kalẹ̀ ní 100,000 níra àwọn níta ẹ̀ẹ́dẹ̀bẹ̀ àwọn ò gbé grader kalẹ̀ fún wọn bóyá bíi 50,000 45,000 naira ní ìlọrin west local government my dear brother chairman táwọn èèyàn ò dìgbò fún tí ò wọlé chairman yẹn ti ta grader nílọrin west tí wọn ò sì replace omiín síbẹ̀ so sáwọn chairman tó jẹ́ pé tí ò wu ìlú ni wọ́n fowó ìlú ṣe àwọn chairman yẹn kílẹ̀ expect àwọn náà fẹ́ kí tí ò da kó continue ni because tó mọ̀ pé tí n tó da bá dé nǹkan ó ṣe tí ò da ẹgbọ́n tí mo sọ tí nǹkan tó da bá dé nǹkan ó ṣe nǹkan tí ò da tí wọ́n ṣe tó rárá tí ò da là ń kà kalẹ̀ yìí ẹlòmíì lè wà ńlẹ̀ kò ní wọ́n bínú not àbínú anybody I believe pé kò sí ẹkùn tí ò lè produce ọmọ gidi kò sí ẹkùn tí ò lè produce ọmọ tó ní òye kò sí ẹkùn tí ò lè ṣe gómìnà nílùú yìí àmọ́ ẹni tẹ́ ẹ bá ti máa ná rẹ̀ àfi ká ṣọ́ra fún ọ̀la because àna speaker yìí ni ìṣe speaker lórí wa leander malam abdulrahman abrazak tó jẹ́ ìbálẹ́jọ́ fún ìwà gómìnà rẹ̀ tiẹ̀ lémi mo fẹ́ káwọn tó wà ń lé kan understand wa àna speaker speaker tí wọ́n ń ṣe lẹ́ni ní kwara ìṣèjọba wọn pẹ̀lú malam abdulrahman abrazak ló jẹ́ ìbálẹ́jọ́ tó fi dàbíi pé àwọn ẹgbẹ́ wọn ń takò wọ́n ẹ mọ̀ pé ẹgbẹ́ wọn ló ń takò wọ́n because ẹgbẹ́ òṣèlú pdp àwa ní ìgbàgbọ́ ẹ tún gbọ́ kò sí ẹni tí apc gbé wálé ní tágbára wa ò ká ní kwara yìí ẹ ti gbọ́ tí mo sọ
1: kí lẹ rí tẹ ìsọ bẹẹ
0: kò sí ẹni
1: ló fún yín ní ìgboyà bẹ
0: mo ẹ wá dúró tí mo kà kalẹ̀ wọn ní tí ọmọdé bá ṣubú yóò wò wájú tí àgbàlagbà bá ṣubú ẹyin ni ó wò ìjọ táwọn àti loose láti ní different community outreach àti ní different people tí wọ́n ń ṣe community outreach fún wa tó jẹ́ pé community assessment wa a mọ ibi tí community mi ti nídìí omi a mọ ibi tí community mi ti nídìí iná I'm a BT community meeting need your na. I'm a de percentage every year. I want graduate what you say. I'm a de yan to retire. Then we say I'm a ye yan ta le replace one every year because we lose wa a ri bi set back. A ri bi pe Olorun ni a ka so kale. Ka tun eru wa di ni. So I want challenge anybody to PC ba begbe wa from House of Assembly, House of Representative, House of Senate, Governor, kan wa jade gbogbo ta nso yi. I want ma so fun won with fact and figure. Ki ilu o fi mo pe are that is dari ilu, sibiti ilu nfe ni, ke se pe a fe se ijoba tinu ti wa gege bi eyi ti won se lowo to nje balejo. To ba je pe isejoba yi ba je isejoba. To ba pe awon to nsegbe APC ni ko ye ka ri G10 leni. To ba je pe ijoba yi ba pe awon to nse ijoba ni to se egbe APC ni ko ye ka re ni to se commissioner Attorney General of this state ninu isejoba Malam Abdulrahman Abrazak ko si ma sowo si Malam Abdulrahman Abrazak are ni to se commissioner for works to je pe ohun lo gba senate ticket ni PDP ni Kwara North Honorable Williams Rotimi. So awon eyan ti ri pe anajina si oni nipa keyan fe lo siwaju fun ilu. So emi wa balẹ pe ko si eni te gbe wa iti te won kamilerin ka wa kan se o lo meeting ni APC lana kete ta lusi on pe eni ye lo honorable engineer Musa Eketi kete ta isara ki lusi lo ho lo ko is APC ko si ruju officer akiwe o wa de ni tan wa record ti wa so pe ah awon ta wa bayi e ma ma joju ti wa tori to ba ti di pe gbe fun ka bayi ah lose nbo wa nu. So ana ti e fi sage lose won ti mo pa won ti lose deep down lokan won pe awon ti lose I to kankan wa ni pe agbodo ma so ta ni se fara ilu de de bi ta ba si ku si ko to di pe ah si joba an lati tun ma tora forijin lowo ara ilu. Ibi ta na ba wa leni to ba ni bi ta da si ara ilu o so fun won ibi ta na ba ku si won gbodo le so pe Olorun nikan laye loba to pe. So but the issue of speaker, the issue of APC primary, issue APC primary yen Alain Ani Omoye 34 ti anekiti gbe jade fun wa ni PDP ni Kwara pe gbogbo won ni won muna doko lati contest APC leni APC state chairman, APC state secretary, APC State Organizing Secretary, APC Publicity Secretary, APC Legal Advisor, Nikola State, won o to be kan wa si be mi se wa yi, kan wa so awon omoye kokan ni bi kokan. E ti mo pe ile yen ti foka, e ti mo pe le yen ti tu, mo ri omo kan. Omo yen apply o collector converse House of Assembly, ni Lorin West, ni Magaji ngeri constituency. Omo yen ara won ton fi se media ni, o wa bo sori Facebook, I wa sunkun. Ya ko si joba wa ara wa ni egbe yi ba mo mo committee letter pe won le rebu be ba de ni fun mi se be de je ko committee bi de ti ni fun mi at the end of the day omo yan wa ko mic bi mewa si ni waju ni se won ni ko mo endorse speaker. So e ti mo pe won intimidate awon eni eleni ni bobo ti mo nso yi age of 40s above ni bobo yi and a fool has 40 is a fool forever. To ba pe ni yo ninu tin ro ko ni wo po na fe join House of Assembly but awon APC Kwara yi won ti so awon eniyan de bi pe won o fe ka won yan ninu ti o ro mo but awon o ni gba fun won lenu bi to ku si ti nkan ba baje telomi ba wole o le soro tun si. So awon mo tun ori won se because egbe wa lo e kan mo pe ni a tun ori eni ti o sun won se e ri pe gbogbo bi to ku si yen akiyesi la nse fun won aba won so selu ni igba ti campaign ba bere ta ba fe ba won so selu ara ilu o mo iyato egbe oselu PDP ati egbe oselu APC se se ri amuni lotun amuni losi yen is number 10 ni eni to ba fe jajagbara eni to ba fe gbajoba te ba si ti fe be ni ti o beru Olorun se e ready pe gbogbo to ba se yin e gba fo Olorun ni. So awon to wa nle ti won pe wa e ma je kan mu yin won ti fun baba fila niwe won ti wi mo nikan gbogbo awon tan mu yen awon ni yen Olorun fi won pamo fun dada ni. So to awa to ku ti won o ti mu ijo to ba mu awa na Olorun to fi awa na pamo fun dada ni to ba je pa niyan ta fi nse aniyan fori ara wa bi kilu imo dani Olorun o se dajo wa
1: Oda eh malam obalowo oya koko ti ko wa ni papamara bo te je pe ibere nbe nle ti mo fe bere lowo yin omi si nbe lamu sugbon e ja sojo pole ka fun awon ara ile na lanfani lati pe wole eyan ara lebe ba ti pe wole e suko ni dia pe si radio yin o ko yin bi e ba tin pe e mo gbagbe wipe eto yi eh lati fi iwoye ti yin na han lori awon oro iyi ti alejo wa ti won ti so loko kan ejeje ni number te lanfani lati pe si re o 0913655692 0913655692 ni number bakana ni whatsapp line ile ise wan bi 0913656864 hello tani mbembe
2: hello e karo
1: e ma karo
2: e ku eto
1: e seun
2: ti alejo yin te gbe wa
1: e ti da ko yin
2: o ko temi ni alaji abdullahi mam
1: lati baboko edition le
2: seri alejo wa e ti soro to po te de ri din bayan ninu je leri eleyi gomina se leri awon loba loba o na ni pe mo tun wa ri president omo kalsina o lo wa le joko leri aga o do odidi oba sanjo o wa ba awon ba wa nkwara o ti de na ro ba won soro ni to won wa joko leri ti awon ba wa wa nbo soro won aju e oba yan lo je pari e wo aduro millions ti won na tata plane ni won gbe lo ba ijoba yi kon ronu si nkan ti won se o
1: ada e seun fun iwoye ti yin na
3: yeah I'm sorry you are pe mo lo e ka ma bi awon ara ilu ni because e wo ruwe yi won won nigba ti are orilede yi to wa lori apere to wa ninu sejoba ti wa lana to meet awon loba loba wa obasanjo didi lati ba awon loba loba wa soro ni won wa ni are orilede ti malam abraman abrazak to ko awon loba loba wa lo si abuja fun won ori are titi di ba se nsore won wa ni special advisor lati kastina on ni ba awon loba loba wa soro lori ijoku ta awon loba loba wa didi ka awon yan ma binu eleyi esi e bi awon loba loba wa eran to mu to
1: eje ka eje malam malam eje
3: eran to mereje
1: malam eje tu gbo iwoye elomi hello e seun
2: la
1: ti ka yi
3: I'm going to go to the house. Erufai awon na dari ijoba Buhari pupo ju Erufai wa prison ti ba nsoro nsi o wa lara mo so pe won mu yan yen o normal won to mu yan ni o mo pe to ba ti mu yan lo ni won mu won na lola
1: e ja tun gbo iwoye elomi malam obalowo hello
2: hello e ka ro
1: e ma ka ro o
2: apo eto
1: e seun
2: adu awon gba o
1: abi olohun
2: akimi to obalowo tin soro lati aro
1: o ko yin
2: o ko mi ni imam lati amoni
1: imam
2: beni
1: oya
2: ni ijoba ti won so to re koja yi emi je kan ninu si se Kwara Express o si je banu je fun wa pelu ba ti kuro nibe tori ijoba to re koja yi tabi Fataya Amadi won lo privatize aye na on lo lala se gugu e ni ofi loju tun ti sin ninu struggle ta di se gba na ta nse wa di ka ki to lo de toro yi fi ri bayi won je ka mo pe awon agbagba nu PDP ngba na ni won ti ti ngba tun ori nkan je mo ni aye yen ipe ile ise yi o abi ka moju to o wa si gbogbo disidisi igbiyanju lori e governor ni gba na wa nsalaye fun won pe yin te kura yin jo yi o nte ni ka won se yi o nkan to lagba ni ka won so dalada ni
1: ama ba ro re ba dale ri ole da to eh gbo ori ategun la wa ori ategun la wa mo ti so le kan pe be ba ti pe wole
3: won la itan
1: se eh malam eje ki emi na wo ko oro mi yigunle be ba ti pe wole mo beyin lo ko lohun iwoye yin lori oro tin be nle ni ke fi han e ma soro ko ba kun pe ko be tire yo da fun wa hello
3: sheri mo fi ke kan so
1: eja gbe ipele na mo nbo malam eja gbe ipele na hello
2: e
1: se o ki le pe o ko yin
2: aki afa olohun lo se ni lati agbabi akan
1: o ya an ko yin
2: presenta royin ni da
1: ami olohun
2: aki alaje lo bi te do wa ni da won la Bobby ni o ba dan le oko meji wo ni mo yi to sa ati dan o bayi ati ti mo de bi ni ko da lẹ́yìn agbábí àkáàtì wa àwa tọrọ àforíjì èyí tí ń bọ̀ wáyé ọlọ́run já mọ̀ bẹ́ẹ̀ insha allah gbogbo láì pdp ní ó mókè pẹ̀lú òun.
3: Ami ami ami ami ana ṣẹ́rẹ́lá yìí tí mo fẹ́ ká ṣe ni pé ẹ rí i pé kò ń sẹ́ni kì í sáwà tá a wọ́ orí ètò báyìí nìkan láì lè ran lẹ́wọ̀n kúrò àbí yẹn bá pè wọlé tó bá sọ tí ò lẹ́rìí òun náà lè sẹ̀wọ̀n rẹ̀
1: torí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀
3: ninu isejoba malam abraman abrazak ni won close kwara express ori radio le mi ti sonsin so eni to won na ba wa ni eri mi pe ijoba ana lo close kwara express ko na wa awa le mo arrest eyan to ra won to dari wa awon tan fi beru olohun tan fi dari eyan ni but ta ba fe niyan lolohun lowo yo ko so eni ti wa arrest re
1: oda e ja tun gbo iwoye elomi hello e ba kaaro e so
4: ko
1: mini olarewa
4: ti o nja lolu lati ikele angoni afi tolohun te wa siwa joba tana ati tuni ya tolari so eyan ba ti en ba wa si program ki eyan so nti egbe lo ninu egbe to fe ko to gbe lowo ohun la need lowo yi ti joba kan ti dikin joba tin be nbe lori na bo na ba debi o so nto fe ti yàtọ̀ fún tó ti ṣe sẹ́yìn lánàá ni èyí tó ti lọ náà kó náà sọ tó ti bẹ́ẹ̀ ṣe léyìí tó wà á máa bẹ ọlọ́run oko tàná àtòkò tó ní ọlọ́run ọyọ̀ wa ń bẹ.
1: Ọ̀dà èyí náà ṣeun fún ìwòye
3: tí ní. Ó ra pé àwọn ò bá wa lọ ó níbi tí wọ́n ti join wa ẹ rí pé mo ní láti 2019 láti ń ṣe àwọn community engagement tó yẹ pé a mọ community a mọ tí community kankan need ní láti 2019. Legbe wa ti mo mo wa so pe to ba dasiko osilu asiko campaign a mo so awon needs community kokan the day ti a si le se nibe ta se le ri re a mo so amu ti so mi bye ni yan and ko si mo se pe aja ton o ni kori ikoko tan fi se ko si ba se mo soro ijoba awara wa ta ni soro ijoba tin dari wa lowo ko si ba se mo soro osilu ta ni soro egbe odikeji wa so káwọn èèyàn lè mọ ọmọ ìyàtọ̀ ń tàjọ ń ṣe síra wọn so tẹ bá dá mọ sọ̀rọ̀ àná ẹ ń sọ fún èèyàn pé kó mọ fòní rẹ̀ sí dáadáa ni because ẹni tó dá kó wá sùlẹ̀ tẹni àgbàgbé àná so tẹlómi bá di gómìnà lọ́la ṣé kó náà mọ̀ ṣe dáadáa tí wọ́n rántí lọ́tún la ni so a ní yé sọ tí kálukú bá fi àná àtòní rẹ̀ sí.
1: Ọ̀dà hello hello ẹ bá ń gbóhùn sókè dáadáa o ẹ ṣeun
2: lẹ́gbẹ̀tẹ̀ ẹgbẹ́ ọlọ́wọ́ wà pẹ̀lú yín.
1: Àmì.
2: Adúgbò púpọ̀.
1: Ẹ ti dárúkọ yín.
2: Pẹ̀lú àtẹ̀ tó kànìkẹ́ ló sàn láti ọjà gbọ́rọ̀.
1: Ó yá.
2: Gbogbo atimọ̀dé ṣẹlẹ̀ láti mọ̀ pé ibi tá a lọ gbọ́nà la fẹ̀tọ̀ sí gbà ẹ̀bẹ̀ ọ̀tẹ̀ láti ṣe ń gbà náà. Àwa mọ̀ pé báyìí ló ṣe rí. Àmọ́ lọ́wọ́lọ́ tá à ń sọ yìí ẹgbẹ̀rún àwọn èèyàn wọ́n ti gbé kápúkò lẹ́gbẹ̀ẹ́ tó ti ń sọ̀rọ̀ yìí. Láti rí pé bí kí kálukú gbọ̀ngàn kọ̀ọ̀kan sí wọn ọba bẹ́ẹ̀ mọ́ gbogbo ẹni mo sì fi sọ lágbára ọlọ́run ẹgbẹ́ tó wọlé náà ni pé àwọn ọba lóhùn a sì jẹ́wọ́ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ náà wọ́n èdè ìkọjá ẹnu nítorí ẹ̀yẹ fún wọn sọ gẹ́gẹ́ bí òfin wọ́n èdè ìkọjá ẹnu wọn tó ọlọ́ọba tó ní sọ lọ́dọ̀ yóò fi sọ wọn.
1: 0913655652 òní nọ́mbà àtẹ́láǹfààní láti pè sí ẹja tó ẹlòmí ti ń bẹ lójú láyò. Hello.
2: Hello.
1: Hello, ẹ káàárọ̀ o.
2: Ẹ kú ètò.
1: Ẹ ṣeun.
2: Ọlọ́wọ́ tẹ̀ ẹ́ síwájú.
1: Àmì olówó kọ yín sà.
2: Good. Tajudeen. Láti ta ògúnbọ́.
1: À ń gbọ́ yín o.
2: Ọ̀rọ̀ ẹgbẹ́ APC àti ọ̀rọ̀ ẹgbẹ́ APC ẹni tó rù kú la ní ó rù dáa. ẹni ó gbà lọ rẹ ó tún kọjá lé àti apc àti pdp ẹgbẹ kan náà lẹyìn méjèèjì ẹgbẹ méjì bẹẹ bá kó omi apc lónìí ẹ lọ pdp lọla ẹ bá kó omi pdp lọla ẹ lọ bí apc lọtọla nígbò la fẹ ṣe ru ilé yìí dá ọlọrun sàmọlá wa yóò sì kọ wa.
1: Ọ̀dà ẹ ṣeun fún ìwòye ti yìí náà ẹja mú ìpè ọyọ kan sí kó tó di pé a mọ tàtà pèsè lórí ètò.
3: Àwọn tó pa mí lẹ́yìn lọ́rọ̀ ẹ lè rí o ní ẹni tí ó rù kú àríkòrúdà ẹ tó tún gbà lọ́wọ́ ẹ̀ ìyẹn tún gbé kọjá lé ó wá láti pdp àti apc kankan náà ni wọn that means gbé ẹni tó rù kú ẹni ó rù dá òun tó gbìyànjú jẹ ẹni tó tún gbé kọjá lé lọ́nu. Àwọn náà sọ àwọn náà sì dára lọ.
1: Ọ̀dà má làmú ẹja tó gbé ìpè ọyọ kan sí. Hello. Ẹ ṣeun.
5: Ẹ kú àtúntò ní látàárọ̀.
1: Ẹ ṣeun.
5: Ìlú ìrò Nìbàjẹ́ o.
1: Ẹ jẹ́
5: kí àlejò yín náà tó wà lórí ètò.
1: Ẹ ṣeun. Orúkọ yín.
5: Orúkọ mi ni Bọ́lá Ajé láti Tánkẹ̀ Lawúlọ́wọ́
1: rú. À ń gbọ́ yín.
5: Ọlọ́run ní Dàlákà yìí bàbá tán sọ̀rọ̀ tó ń sìn. Ṣé rí ẹgbẹ́ PDP àti APC gẹ́gẹ́ bá ṣe wúyẹ bẹ́ẹ̀ náà lórí? Torí PDP bá wọlé báyìí sìn, APC ó tún dà lọ PDP. Ló bá sì gbé pẹ́ dà lọ. Ẹyọ kan kan ló bá tọ́ pẹ́ tàn án mọ̀ tó lè ṣe òrùngbò. Ẹ mọ̀ wá tó lè sọ láti máa wá ta ẹni ẹ máa rẹ̀ ṣe pàṣẹ ṣe pàṣẹ tó ní ẹ máa sọ. Ẹjọ́ torí Ọlọ́run ìlú ò ní bàjẹ́ Ọlọ́run àbá wa tó lè ṣe. Ó dàwọ̀.
1: Padà ìmọ̀làmù ẹja mọ̀ ẹ sọ̀rọ̀ káàdì ẹja mọ̀ lọ́tọ̀.
3: Èèyàn burúkú ló ba èèyàn rẹ jẹ́ because yóò bá sí pé èèyàn burúkú bẹ́ẹ̀ èèyàn rẹ jẹ́ ẹ wà pẹ̀lú sàràkí sàràkí lù sí kété ẹ ọ lẹ́pìsì so ẹ wọ́n expect péjọ títí sàràkí bá tún wọlé o àwọn tán sá lẹ́pìsì tí wọ́n dà síjọba mọ̀làmù abdulrahman abdulrasaq rú because àyàn ti confam sí pẹ̀lú ọ̀rọ̀ tán sọ pé òní tún wọ́ síjọ àná lọ wọ́n wá láwọn àná tán lọ bá wọn kèé sí àwọn èèyàn gidi ló kúrò lánàá tó lọ bẹ̀ tí ẹ bá wà council of elders tá à ń sọ yìí tí mo kà ní pdp ẹ ní kpc wá bìbà ẹ kan sọ council of elders wọn ẹ rí pé àwọn tí wọ́n ń bú mọ́ sàràkí lánàá àwọn náà di council of elders lẹ́pìsì so àwọn tó kù lé pdp ọ̀jọ̀gbọ́n ni wọ́n béèyàn dì camp wá ẹ̀tọ́ rẹ ni èèyàn lè kú ònú ẹgbẹ́ kan kó lọ ẹgbẹ́ míì bọ̀ àwọn kọ́ ni wọ́n darí ìṣèjọba ìlú mọ́ ẹ gbé mo fẹ́ kó wọ́n mọ yáwọn èèyàn ẹ̀tọ́ èèyàn ni kẹ́ ẹ fẹgbẹ́ kan lẹ̀ kẹ́ ẹ lọ bò míì but kìí ṣe ẹni tó fẹgbẹ́ kan lẹ̀ ń gbà tẹgbẹ́ òun wọdò tara lúrì jẹ́ tẹgbẹ́ òun ni ó tún wá darí ìṣèjọba ẹgbẹ́ òṣèlú pdp.
1: Ọ̀dà mọ́là mẹ́já mọ́ lọ. Àwọn àgbàbọ̀ wọn ní nítorí àwíjàre kí tó ń tan lẹ́nu ní ìlàwó tí mo ṣe ní wá déédéé síbí lórí ètò láàárọ̀ yìí tá a pè ní ọ̀nà àbáyọ èyí tí ẹgbẹ́ òṣèlú pdp tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ mọ̀ wá gbàgbé pé ìwòye àlejò wa tí mo ti ẹgbẹ́ òṣèlú pdp tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí ìyẹn mọ́làmù ọbalówó ọ̀la ìtàn tí wọ́n jẹ́ state organizing secretary fún ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ kwara ìwòye wọn ó yàtọ̀ sí ìwòye ti ìkànnì diamond 8.7 fm nílẹ̀ ìlọrin bákan náà ló yàtọ̀ sí ìwòye ti atọ́kùn ètò yìí ó yọ̀dà fún wa ìpínlẹ̀ kwara yóò gòkè àgbà orílẹ̀-èdè nàìjíríà ò ní bàjẹ́ ẹ jẹ́ mọ gbọ́kọ́ àbíjáde a tún pàdé lọ́jọ́ mẹ́jọ nípa àánú ọlọ́run ẹ jẹ́ ń ṣe báyìí ẹ jẹ́ mọ lọlé fún ti òní yòókù tún dọjọ́ mẹ́jọ nù lágbára ọlọ́run.

0: ẹ jẹ́ máa ṣe bẹ́ẹ̀ ká máa kíra káàbọ̀ bó ṣe rí nánú gbogbo ẹyin tí wọ́n ti ń darapọ̀ mẹ́tò yìí láti ẹ̀yìn wá. Ẹ já sí bẹ́ẹ̀ ká máa kíra káàbọ̀ sórí ètò àpẹẹrẹ ìyá àlèbà síra lé lójú inú pẹ̀lú obìnrin mẹ́rẹ́mọ ọmọ mariama alájì sèkì abúlá ìbíríndé. Àmọ́ o ṣáájú gbogbo èmi máa ń pé ilé ẹ̀kọ́ mọ̀dúná tún ilémi akademi tán wà nídìí àpẹ nílùú ìlọrin náà ni à ń dúpẹ́ fún àwọn ló jẹ́ ká mọ rétò yìí gbọ́ àtàwọn aláṣẹ àti àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ àti gbogbo àwọn olùkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nílé ẹ̀kọ́ yìí lágbára ọlọ́run ojú òní tì yín ọlọ́run máa fún yín ṣe kò ní dá yín dá lágbára ọlọ́run. Ẹ mọ́ gbàgbé ẹ lè lọ sójú òpó ìtàkùn Facebook ìyẹn Àlèbàsíra The Insight Àlèbàsíra The Insight ẹ rí wò bó ṣe lọ live and direct lójú òpó ọ̀hún. Ẹ jẹ́ máa kí bàbá wa ìyẹn Ibn Maryam ọmọ Maryam Alhaji Sheikh Abdullahi Ibrahim káàbọ̀ sórí ètò tòní ká mi sálọ́n sí wọra lé kí ni wọ́n ti ní fún wa lónìí lórí ètò tá a pè ní Àlèbàsíra lé lójú inú bàbá bisimilahi.
1: A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم واجعل النور في بصري والبصيرة في ديني واليقين في قلبي والإخلاص في عملي والسلامة في نفسي والسعة في رزقي والشكر لك بدما أوقيتني كل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أدعو فما بعجوك يا يوبا سكيون أتراك يا فن رسول الله أعطي أنقبرا لاسيكو يي bíkíbi tá a bá lè òkà wà àsìkò tó lè òkò jẹ́ ìkí ọlọ́run àtọ́lá rẹ̀ àtòrí àjẹjẹ sínú ẹ̀kọ́ ń bá gbogbo wa ní àpapọ̀. A dúpẹ́ pé a tún di òní. Òní ní ń jẹ́ ọjọ́ kọkànlá oṣù Muharram ìyún àkọ́kọ́ oṣù Islam àwa Mùsùlùmí. Ọjọ́ kọkànlá rẹ̀ la wà yìí. Ìyẹn máa ń jẹ́ pé àṣẹ bẹ̀rẹ̀ ọdún ni ń di ọjọ́ kọkànlá tá a bẹ̀rẹ̀ ọdún. Ọdún tuntun, èrè tuntun, ayé tuntun tó dáa náà ni kí olúwa pèsè fún wa lọ́dún yìí. Èyí tá a ti lò tí ò dáa sẹ́yìn ọlọ́run bá yípadà sí dáadáa. Èyí tá a lò tó dáa sẹ́yìn ọlọ́run máa jẹ́ kó tún di ìdàkudà mọ́. Ọláyé Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìjókòó wa ti tẹ̀lé ọ̀rọ̀ nípa Ashura. Iná ẹ̀ lọ́yọ̀ ká sọ ọ̀rọ̀ nípa ọjọ́ kẹwàá ọdún yìí oṣù yìí náà lọ́yọ̀ ká sọ. Àmọ́ nígbà tó yẹ pé a níjókòó kankan lánàá a fi wá fijọ́ kọ̀ọ̀kan láti ní ìfi sọ̀rọ̀ nípa ọjọ́ kẹwàá díẹ̀ ní ìyẹ̀jọ́. So ọlọ́run ọ̀kadà rà pé a ó lè sọ̀rọ̀ rárá fún àwọn ètò tí ó ń lọ níbí àti àwọn àtúnṣe tó ń lọ ní ilé iṣẹ́ níbí. Alhamdulillah pé ọtún lọ́run tó ní ká tún gbọ́ fún ara wa ní èmi. Ọ̀rọ̀ tí a sọ yìí ní ṣe pẹ̀lú ìta àti máa bára wa sọ sẹ́yìn náà tọ́ráwọ̀ lọ́rọ̀ méjì. Ọ̀rọ̀ Islam gẹ́gẹ́ bó ṣe tan mọ́ àwọn ará ilé ànábì náà lọ́kàn wa. Àtọ̀rí pé ní ojú wa lọ́dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ ànábì àwọn ará ilé ànábì nìkan lẹ̀sìn kan nígbà tí òbá sànábì láyé mọ́. Fọ̀tọ́wá sí pé àwọn ará àwọn tó fara mọ́ bẹ́ẹ̀ tí ò fara mọ́ bẹ́ẹ̀ aláti wá gbìyànjú ká sọ ọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀. Táwa sì rò pé n tí ajẹ́ lógún ká sọ lọ́rọ̀ òun náà ni eléyìí hùn. Oṣù yìí a sọ ní ọ̀nà tí ọgbà tan mọ́ àwọn ará ilé ànábì ni. Ọjọ́ kẹwàá tí wọ́n ń pè ní Ashura ní tá a gbọ́ nípẹ̀ tá a máa gbọ́ngbà tá wà ní kékeré ni wípé ọjọ́ náà ni àwọn ànábì ọlọ́run ti kọjá lọ sẹ́yìn. Ọ̀pọ̀ nínú wọn àbáwọn tó lóko gbàǹkangbì nínú wọn yẹ pé ọjọ́ òun ni ọlọ́run ṣe òre tó pọ̀ fún wọn. Wọ́n ní òre náà má lè gbàgbé ni àwọn òre náà tọ́lọ́run ṣe fún wọn. Ìyún jà kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì wọn tó wá ní ànábì máa ń gba àwẹ̀ títà náà yẹ pé toro po lawon yahudi ti won be madina man gba awe won se ni bi musa ti ma gba nu ngba tin be laye ala nbi wa so fun won pe emi mo to si musa gan ju en te yahudi lo en toro na mi no ma gba awe awe ojo kewa wa tun do nti mbo emi ko da yan tun gba ojo kesan yun ta suwa yan tun wa gba ashura so awon eleyi ni oro ti agbo ngba ta wa ni kekeke ngba ta yonu die se tan le keu la le pe awon oro yo ko lese nle ko da ti won ba so ko lese nle ko lese nle nitori pe on to sele nota to si ye wa o na ni wi pe ni ojo ke wa yi ojo ke wo su yi ina ni jamba to tobi ju lo ba nabi muhammad sallallahu alaihi wa sallam leyin esin islam ati gbogbo ogun ti won ja ati gbogbo irisisi adan ta nabi ri ngba tin be laye lori oro esin ko si n to ba nabi to da alamu to si fowo kan esin re to gbe wa to to n to sele ni ojo ke wa osu ti a wa yi ashura ngba ti o san nabi laye ma ashura yi nbe ni won ti run to ku won run kan to ku ni ebi fa nabi leyin re ngba ti o si ma to se pe nti won fi n pa mu tele ngba ta nabi nbe laye asiri re tu ngba ti o san nabi ma awa ta n bo leyin ta wa katan to ju wa ri islam ni akoja ta n wo islam lati okan awa ri pe won sabo si fa nabi muhammadu won sabo si fun ara le muhammadu won sabo si fa ta je muslimi pẹ̀lú tí wọ́n bá wa sọ àwa rí i pé wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ ọmọ àti àgbọ́yé wọ́n fi pamọ́ nítorí pé wọ́n fẹ́ ká mọ̀ sí ẹ̀sìn báwọn kan ṣe gbé kalẹ̀ yàtọ̀ sí bànábì ṣe gbé kalẹ̀ èyí yìí tí wọ́n fẹ́ sọ páwọn kan nínú àwọn tọ́wọ́ pẹ̀lú ànábì ńkọ wọ́n ṣàṣìṣe ọwọ́ jẹ́ kí wọ́n fi ẹ̀sìn ilẹ̀ pẹ̀lú àṣìṣe eléyìí lọ fà tá a fi máa ń gbọ́ ọ̀rọ̀ pé afaramọ́ afaramọ́ láàrin ara wa lérí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń dìtẹ̀ ànábì látòjú rẹ̀ táwọn ẹ̀gbà wa fi hàn pé ànábì náà mọ̀ kí wọ́n ń dìtẹ̀ òun nínú àwọn tí ń tẹ̀lé àwọn tí wọ́n ti fọkàn sí pé kò sí mọ́ àwa lókùtà àmọ́ ṣẹ̀sìn islam lọ lẹ́yìn rẹ̀ tí wọ́n padà ń kílẹ̀ àyí pé ọlọ́run ọ̀fẹ́ nìkan kan láàyè àti ìyọ̀ǹda àti máa bẹ́sìn lọ àtúnfaralé ànábì nìkan náà ni tí wọ́n ní fílìnì tí wọ́n gbà gbọ́ pé ó ti pọ̀ jù ẹbí kan ó ṣe ní yíjẹ ànábì wọn tún wá ní yíjẹ khalifa adúrú wàhálà táwọn ẹbí mi ṣe ń di ẹsìn yìí wọn ti sọ ọrọ ẹsìn di ọrọ òṣèlú ànábì sì rí ànábì gbọ ó sì mọ àwọn tí ń ṣe pẹlú lójú rẹ gẹgẹ bí ọpọlọpọ ìgbà wa tó wà nílẹ àti sọrú wọn tó pọ sẹyìn níjọ tí ànábì ti kú náà dẹ ni wàhálà ti bẹrẹ wàhálà tó bẹ̀rẹ̀ ńgbà náà lọ́lọ́ títí tó fi wá di pé n tó kù fún ànábì o àfi káwọn òórùn ní ọjọ́ kẹwàá oṣù muharram ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ tá a rí pé àgbákò ni a pè kìí ṣe akànní fìtínà kan àbí ìṣòro kan rárá àgbákò ló ṣe ànábì àgbákò ló ṣe mùsùlùmí àgbákò ló ṣe ẹ̀sìn islam pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá nínú tán ìṣẹ̀lẹ̀ yìí ni wípé ànábì ní ẹbí bó tẹ̀fẹ́ kí wọ́n fẹ́ ká máa rí pa ànábì ò lẹ́bí kankan máa ń gbà tó kù ànábì ní ẹbí tí wọ́n sì pọ̀ jàǹtirẹ̀ rẹ̀ lẹ́yìn ànábì àmọ́ wọ́n gbé kòtò wọ́n fowókọ wọn bẹ̀bẹ̀ wọ́n sì dà pẹ̀lú eléyìí wọn jẹ́ ká mọ̀ wọn eléyìí ló fa ìjàm̀bá tó lọ bisí tí tó fi wá di ọjọ́ ti tàná tó fi wá kànáà yìí pé ẹ̀yin tá a gbẹ́sìn fún tá a wá jẹ́ kẹ́ ẹ sí ẹ̀sìn ọ̀hún gan bá a ti gbé fún yín nísìnyí báyìí ẹ máa wá bọ̀ wá ẹ wá sọ fún wa pé ọ̀tọ̀ ọlọ́run nìkọ́ máa ṣẹ̀sìn islam lọ ọ̀tọ̀ ọlọ́run tí ọ̀gbọ́ ọlọ́run gbọ́ òun ló padà jókòó lórí àga nabi muhammad sallallahu alaihi wasallam à ń pè ní yazid ọmọ màáwíà kọ́ lọ́wọ́n ṣàlékún lánàá rẹ̀ yazid ọmọ màáwíà kìí ṣe mùsùlùmí kódà tí bá ń sọ pé mùsùlùmí lòun kìí ṣe mùsùlùmí bẹ̀ǹlẹ̀ yóò ajá ṣáájú mùsùlùmí bẹ̀ǹlẹ̀ yóò á sí pẹ̀wà láyé àtọ̀run ta lòun ti lo wa joko lere aga to wa ni gbogbo ti an fin bo tele won fe won wa to asiri re o wa to asiri nti gbogbo an baba re tin bo an baba re Muawiya ati baba re tan pe ni Abu Sufyan o wa gbe ko ye wa pe inu oro tin so pe ko wala wahyu nazal wa yika kan so kale anabi nlo ogun ori re ni wa yika kan so leri pe ko gba pe wa yi oso itumo ni pe ko gba pe qur'ani nko wo to gan ni eni to wa ri bayi lo wa joko leri aga nabi o tun wa njoko tan wa ni to ku to wo se ni pe ohun fe run ebi anabi a ri a wujare kankan fun tayo pe ke se muslimi to ba wa je muslimi po ki to foju han ni to se po ki re ni ta gbangba yazidu ma muti Yazidu man ran se sa won ase wo kiri kan ma bo wa sibi to won tin sola ni ile Syria Yazidi won atobo lo re ko si fi han e pe gbogbo baje won se ntagbangba won wa ni kiru oma nabi Huseinu won ko wa fun iru Yazidi ni be a pe iwo loga mi laye iwo loga mi lorun leyin tan ti besin je won se ro pe yo pada da lola yo pada ngba o de ri yesi ni ireti lo iko ogba pe esin yi ko le da mo yo di asiko to pe ka to ri en ti o tun esin yi se yi ni ngba ti mahdi bade ajallahu ta'ala farajahu sharif o wa kan pe to pe amam wo do fi lele ko le ba aseku muslimi laye mo wo do fi lele pe ijoba tin lo yi o islam won kwera muslimi won kwera ma ke se ijoba ti baba temi gbe wa ni yi

0: na joko ni be ko sonje onje won tan won je kun oro nje mi o mi ti won mu tan won je kan oro mi mi mu won je kun oro mi mi mu won da do si be won ha won le ma won soro buruku si won o se nden so fun won pe si le fe to le pa mi gangan ese o gangan pa to ni mo se won o le si fo oda ta lo ni ke wa pa mi gangan won ni weru live won ziyadi ni ti yazid ran se eleri bu nbeleri bu ni woni ta'atan li amri al-amir ubaydillah ibn ziyad wer la bun ziyad lo je gomina ni le iraq ti yazid change sibe woni a se amiru la won tele a ma miru awon wele amiru da ubaydillah ibn ziyad la miru ti o pase pe lo le pa labonja te wa jade te ko gba kagbon en lo le pa en lo run e bi anabi on la ujare kaka so lori be pelu ibi ojo merin ojo marun ko sonje ko somi won ade kan oronje won aje kan romi ni ojo kewa ojo titana na ni gbogbo awon omo ogun tori useni awon bi anabi nlo kan bi 34 to wa pelu re awon to pe eje anabi ni won eje banu hashim ni won awon to wa je sabi re ta pe awon won tan ma nabi so gba won gba ara ali anabi gbo won si gbesin re gbo daada won si ma ibaja to sele si die sin awon lo kan bi won lo kan bi ogoji won lo kan bi 72 altogether im de 72 ni wade ati sabi ati e bi useini ti useini je asaju gbogbo won lapapo won so randi won awon gbogbo to wa ba won pade tan gba awon bo wa ba won ja so won bo wa bi yan 72 ja awon wa je 4000 awon kan ni 5000 ni won so I just sele ni ojo titana won si pa won ni pa kupa won run won kodo omo tin mumu lowo won pa won ta lo fa omo odun meje won pa omo odun mewa won pa omo odun mejila ka to ma soro omo odun mejilogun omo ogun odun won pa ko soko ni ti won seku afa e o kan to lohun seku Yunani Zainul Abidin, Ali Zainul Abidin, to pe o re ko raye participate in bi jana. O ni kan lo se ku, won si fe pa, an kan ni ay ma ja pa ngba se pe ohun o si nbe. Long fi seyun, ko si okun ni to jade nu ebi anabi ni jona ti won pa. Ola la se gbogbo won yan yan. Won wa won pa tan. Ke wa se ki won pa ba won lasan, won du lo be mi, won fi da du. Won fi yon titi won fi wa gi won fi yo ori re kuro lara re islam says islam nanu anabi e se ru re bo la won ti ri yun eni te e ti o ti wa nle ko school e survive mo ye te tan afike du laye won wa du tan o si ma so le pe to pe aso ti mo wo yi be mi ganga se wa yi gbogbo ntin be lara mi pata anabi lo ni gbogbo e o la won ogbo o la won mo pe nsoro won wa pa tan won ge lori tan won wa se yu aso ara re pe aye yi towo soke yi anabi lo ni ida to lo yi anabi lo ni lawa ni to we yi anabi ni won wa jija du eyi hun won mu lo le eyin to wo e pon ile eyin to wo e pon ile in to wo le jija du koda asiko aye la to won an fe ka ile la won tun ku omi tan won wa kirun leyin useini won ki iran tan leyin re won tun pada si bi awon pa na ni ta le won sasalatu fun to si eyin olohun le lo kirun leyin re le eyin oto la ran yin ke kirun titi yin ko e tun lo kirun leyin re en te fe pa won ge lori tan won tun wa se fo gugu ara re yan yan won fo fun fi ss ni won fi fo gugu ara re won o flatin ara re mole gugu ara 72 yi pata ni won wa ge ori gbo won loko kan bo won ti ri islam ni ko te ba pa eyi e to olohun pelu ke firi pade logun e gbodo ko da yi ka re e gbodo ge bo se ku yan na ni ke sin e gbodo mutilate won wa para ali ani won ope bi re asan won wa pata won mutilate won won tun wa fo yegun won ko sin ti won o file ko sin ti won file ko sin ka ti won file to free lara o se yin iko ira na han popo won ko ira nabi lara re won si lawon gbafa nabi ni yun lawon awon awon ta wa ma gbagbo nu awon ta ma sesin leyin won nu ni e te mo wa so yo o to ti gbogbo afa mo ni yin mo sofa ti we fi so ẹsìn ẹrọ ni wọn gbé wa islam ilé yìí kànáà fi gbé wa islam ọ̀tọ̀ ni ìhun là á sì ń sọ níbí àwa sọ pé kẹwàá yí padà ẹ máa ṣe ń tẹ̀ ń ṣe tó bá yẹ kó bá wù yín àmọ́ ẹ recognize pé àwọn mùsùlùmí mi ń bẹ yàtọ̀ sẹ́yìn tọ́ yìí pé wọ́n ní àgbọ́yé tọ́jọ́ rú wọ́n ní àgbọ́yé yín wọ́n sì gbọ́ yín yé kẹ́yìn náà gbọ́ wọn yé kọ́ ajẹ́ pé tọ̀ pé fashion méjì ni mẹ́ta níbẹ̀ ni òkè wọn agbára yín kẹ́ ríra yín lọ́mọ ìyá àmọ́ kí wọ́n máa sọ pé àwọn kan ní kẹfì rí àwọn kan ní wọn lẹ́sìn àwọn kan ní kẹfì àṣejù ní ìtayọ̀ aláwọ̀ kí wọ́n bá kí wọ́n kẹfì rí ara alẹ́ àníbì ní ó pẹ̀lú mí kẹfì rí kì í sí àwọn mìíràn wà pa níbi àtara alẹ́ rẹ̀ ní kẹfì rí tó ṣẹlẹ̀ lánàá nù ọwọ́ á ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tán àṣírí wa tú sí gbogbo ayé pé tó ṣẹlẹ̀ nìyí àwọn ìjọba wa ní ẹgbẹ́ ẹja dákínní kan lẹ̀ o ìbànújẹ́ yìí pọ̀ lára àwọn èèyàn o wọ́n ti wà lọ́lẹ̀ kọ́ àwọn àdísì tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí ò lè dúró ìjọ náà ànábì báyìí kìíní báyìí lọ́lọ́ ṣe fún ànábì báyìí kìíní lọ́wọ́ ṣe fún ìjọ náà ọ̀yá ká máa gbà wọ́n kọ́dà ọ̀yá ká máa jẹ káyókáyó ká máa jẹun ká ra oúnjẹ sílé ká máa gbádùn àwọn abẹ́rẹ́ jẹ káyókáyó èmi náà jẹ́ tí mo fi dàgbà ni àmọ́ ọlọ́mọjẹ rin tí ń fi jẹ mọ́ láéláé àwọn tí ń jẹ ni wọ́n ń yọ ànábì àwa tá à ń banújẹ́ lọ́jọ́ àná àwa la wà fún ànábì ọjọ́ àná ọjọ́ ìbànújẹ́ ni kìí ṣe ọjọ́ káyókáyó kìí ṣe ọjọ́ ayọ̀ àmọ́ kálukú gbẹ̀san tó bá ṣe ntọ́ba mọ̀ la ni kò ṣe ntọ́ba lè ṣe la ni kò ṣe kẹ́sìn òyìí ọ kọ́ wa mú ntọ́ba fẹ́ mú ìyẹn kí wọ́n wà láyé mọ̀kan èyí tá à ń sọ yìí a fẹ́ kí àgbọ́yé ó wà ní pé mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá ni wá àmẹ́rin tá à ń gbò tẹ̀lé tá a fi ń kọ́ sí ànábì lọ́yà tọ̀tọ̀ àwa tá a jòkó yìí àgbẹ̀mí tí ń sọ̀rọ̀ yìí ara ojú táwọn ara alẹ́ níbi ìfẹ́ra ànábì ni mo fi ra ànábì àwọn tí wọ́n sọ pé kí ni sì ń sọ yìí kọjọ́ títa wọn ojú táwọn sàábì fi ra ànábì ni wọ́n fi ra ànábì àti sàábì àtara alẹ́ ànábì wọ́n ra ànábì gbogbo náà ra ànábì àmì mi gbà pé àwọn ara alẹ́ ànábì máa ànábì ju ẹni kankan lọ ń ta ọlọ́mọṣẹ́ wa lọ́ta rẹ̀ ẹ̀sìn islam kọ́lọ́mọjẹ owó kọ́lọ́mọjẹ ṣubú ẹ̀sìn tá ànábì gbé wa gangan òun ni kọ́lọ́njọ́ láṣì èyí tó jẹ́ sìn rọ tí wọ́n gbé kalẹ̀ káàkiri kì í ṣe pé ẹ̀yọ̀ kan ni fashion àti ẹ̀ náà pọ̀ tọ́ ọlọ́mọ wọn ò sì yànjú rẹ̀ láyé àtàlùkẹ́ àmọ́ àmọ́ ẹ̀sìn tá ànábì gbé wa yóò ọlọ́njọ́ fẹsẹ̀ rinlẹ̀ kó sì wà bẹ́ẹ̀ lọ forever innahu ala kulli shay'in qadir allahumma salli ala muhammadin wa ali muhammadin wa ajil farajahum
1: tó ọ̀ bó sì rí náà nù lórí ètò tá a pè ní alibasira lè lójú ní fótó ní bí kí bàbá ọmọdé akẹ́ mọ ló ṣe wá ìyẹn ustaz wa bí ká máa bá a lọ ní ibùdó mariam ọmọ mariam alájíṣe kabla ìbérendé adúpẹ́ o ṣáájú gbogbo ilé ẹ̀kọ́ mọ̀dẹ́nà tún ilé mi academy tí wọ́n wà nídìí àpẹ́ ńlọrin ló jẹ́ ká máa rètò gbọ́ mo ṣe wí o ìwọ náà tọ́ akẹ́kọ̀ọ́ tó wọlé kọ́ tó darapọ̀ mẹ́tò yìí lọ sójú òpó facebook wọn ìyẹn tó jẹ́ ti alibasira the insight alibasira the insight lójú òpó facebook wọn náà rí gbọ́ nọ́mbà tẹ́ pọn pé bàbá wa sí lẹ́yìn ètò ní 0901-536-0148 lẹ́ẹ̀kan sí 0901-536-0148 adúpẹ́ o lọ́wọ́ ilé ẹ̀kọ́ mọ̀dẹ́nàtú elémi academy tó wà nídìí àpẹ́ ńlọrin lórí facebook ẹ̀ lọ́bẹ̀ lẹ́ẹ̀kan sí alibasira the insight adúpẹ́ o ibìdí mariam ọmọ mariam ìyẹn alájíṣe kabla ìbérendé lórí ètò alibasira ọjọ́ mẹ́jọ látọ̀ pàdé o títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ọ̀làríwájú ògùn ní yọ̀pá ìbìtì lórúkọ tèmi ilé àtàlọ́ ọlọ́run kò ní fi wálẹ̀ ó dìgbà kan náà.
2: Assalamu alaikum mumina. Gbogbo mumini àti mumina. Ìtàn alibasira lógbòde gbogbo mumini ẹ̀jẹ̀ kájọgbọ́. Alibasira tá a pè lójú inú. Torí bí abẹ́ sí ìdè àfojú inú. Oríṣiríṣi ìmọ̀ ló gbáyé. Ẹni tí ó fa ni tẹ̀ tẹ́lẹ̀ fọ́jú. Ojú inú ló kù ní sẹ́yìn. Ojú inú ló kù ní sẹ́yìn. Ẹ gbọ́ bọ́ọ̀lù àmì ṣe wí. Ẹni bá fẹ́ sí mi àfi kó mọ̀ mi.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Ìkànnì tó jálejako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
3: Àpapọ̀ ọmọ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà jẹ̀gùn gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ̀wá lógún.
4: We are happy people, we make you happy. We are
1: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
5: After working kílókù ìgbádùn lókù tá máa jẹ́. After working
1: àní nínú ohun gbogbo ayé ọpẹ́ tún yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́.
1: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
6: Ṣé Ọlọ́run.

0: ṣùgbọ́n lójú ayé ó tún lè fi ni hàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn-ín, wọ́n sì ń yẹ̀gẹ́nu ní gbogbo ìgbà. Ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú, kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
1: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: ẹ̀lẹ́ o ẹ̀yin ẹlẹgbẹmẹgbẹ ẹgbẹ́ mi ti kọ́lé ńlá ó yẹ kémi náà ó ti kọ́ ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì ó yẹ kémi náà ó ti rà ẹgbẹ́ mi ti ṣègbéyàwó ó yẹ kémi náà ó ti ṣe ẹgbẹ́ mi ti rèlú òyìnbó ó yẹ kémi náà ó ti lọ ẹgbẹ́ mi ti joyè láwùjọ ó yẹ kémi náà ó ti jẹ ó wá dáa bẹ́ẹ̀ bákan méjì nílé ayé ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́ ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ó yẹ kí ìwọ náà ti lọ ọ̀rẹ́ mi dẹ́kun àti máa wagun aláago ṣiṣẹ́ má fàyè rẹ wáyé aláyé adélé ayé la pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ìgbà àti àsìkò wà fún oníkálukú ìkànnì diamond 88.7 fm ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí kọ́ sùúrù ìgbà náà ń bọ̀ wá gbà ọ́ ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé má kánjú jọlọ́run lọ.
1: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: fẹ́ du extra lẹ́tọ̀ kan tó skin gbà kan jù kẹ́ lọ tó máa dé sétí bọ́yìn ní kò ní diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹ̀fẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò gbẹ̀dú extra. Gbẹ̀dú extra ní kò ní diamond 88.7 FM wo bó ṣe lálẹ̀ wo bí àṣẹṣẹ yóò sumari ó mọ́lẹ̀ rokoṣo bí ojú ọmọ tuntun ó ń já lálá ó ń kú rìrì ó ta lẹ́nu bí kí lè ṣe kí rin ṣe gbẹ̀dú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.
1: Àwọn èèyàn wọn ti ṣetán èmi gangan ti rẹ́dí. Mr. Pamela.

0: ọ̀nà ara wa dùn ajọ ń gba síra wa la bá dín ṣe fàájì láti kọ́ ra wa lẹ́kọ̀ọ́
1: lójú ọmọ ẹ̀dá ọ̀rọ̀ mọ́ ní ṣe fàyàtì mo máa mọ̀ pẹ́ mi wá
0: ọlọ́run ó ṣe lọ́kẹ́ sí olódùmarè.

again now. And yet, I take my none of the badger, I tell you, I get a fee. And you only listen and low local, okay, okay. Ẹgbẹ́ kan ló wọ ọjà yín wá sórí ètò yìí o. Mo fi dá yín lójú. Wàláì. Mo fọwọ́ Ọlọ́run sọ̀yà fún yín pé nínú báyìí lọ́sàn yóò sùn. Ẹ mọ ta wìtìwìtì ni. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Àdéhùn àtàwọn àtọ́lọ́run ni. Fún gbogbo àwọn tó bá ti bá wa dòwò pọ̀. Níkàn nìyí, ká ń polówó ọjà wọn lórí ìkànnì Diamond 88.7 FM nílé ìlọrin. Ajé gbúdọ̀ máa búgbá yín jẹ ni lónìí rush rush. Yes, ke. Àdéhùn tá a bọ́ lọ́run ṣe nìyẹn.

0: on FM. Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn.
1: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin, ìròyìn ní ṣókí.
2: Ẹkún rọ̀lẹ́, ìròyìn ní ṣókí làmúdé sí etí ìgbọ̀ yín láti lè ṣe Diamond 88.7 FM Ìlọrin. Ààrẹ Tinubu ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé orílẹ̀-èdè wa Nàìjíríà farajìn fún gbígbógun ti lílo egbòogi olóró gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó sọ nínú àpilẹ̀kọ ọ̀rọ̀ rẹ̀ lónìí tó fi ń fi ọkàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀ nílùú Àbújá níbi ayẹyẹ àṣekágbá ètò tí wọ́n fi ń ṣe àmì ayẹyẹ ọjọ́ ìgbógun ti lílo egbòogi olóró lọ́nà àìtọ́ lágbàáyé ti ọdún 2026. Òǹdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú NDC fún ti ètò ìdìbò ọdún 2027 Peter Obi ti pè fún wípé kí wọ́n tó ṣe ìfẹsẹ̀múlẹ̀ ọlọ́pàá ìjọba ìbílẹ̀ kí wọ́n ó jẹ́ kó di ọdún 2027 lẹ́yìn ìgbà tí wọ́n bá di ìbò gbogbogbò tán. Obi sọ̀rọ̀ òun lónìí lásìkò tó ń fètì tó ń fèsì sí àkọsílẹ̀ bí wọ́n ṣe buwọ́lu òfin ìdásílẹ̀ ọlọ́pàá ìjọba ìpínlẹ̀ láti ọwọ́ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà. Ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sí Lokoja ti gbé ìgbésẹ̀ lórí ẹjọ́ tí wọ́n dá ní ọjọ́ kẹwàá oṣù kejìlá ọdún 2025 èyí tó pàṣẹ fún àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà INEC láti ṣe ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú NDC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú nígbà tí ó ń gbé ẹjọ́ ọ̀hún janlẹ̀ lónìí. Adájọ́ Isa Dàsẹ́ ló ṣàlàyé o wípé ẹjọ́ èyí tí wọ́n ti dá síwájú náà ni ó fẹsẹ̀ múlẹ̀ tó sì jẹ́ wípé ó tọ̀nà lábẹ́ òfin torí gbogbo àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àti gbọ́ ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n kò gbọ́ kó tó di wípé wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún. Gómìnà Ahmad Aliyu ti ìpínlẹ̀ Sokoto ti buwọ́lu ìyànsípò àwọn olùgbanímọ̀ràn pàtàkì mẹ́fà àti àwọn olùrànlọ́wọ́ pàtàkì mẹ́ta pẹ̀lú àwọn akọ̀wé àgbà márùn-ún láti máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ètò ọ̀hún nínú ọ̀rọ̀ tí ó kéde látẹnu ẹni tí ṣe adarí ìpolongo àti ìbáraàlú sọ̀rọ̀ nílé ìjọba ìpínlẹ̀ Sokoto Abubakar Bawa. Ìròyìn ní ṣókí fún ti ìrọ̀lẹ́ òní kò ní ju báyìí lọ. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ètò wa ètò yín àdélébáre ní Diamond 88.7 FM Ìlọrin.

0: I had no shoes.
1: Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Ẹ káàsán sà. Ẹ kú bójú ọjọ́ tí rí gbogbo ibi tẹ́ ti ń láǹfààní àti máa gbọ́ wà. Àdélébáre tọjọ́ Friday re. Today na today. Friday 26 June 2026. Last Friday of the month of June. Sọpẹ́ ti ẹ mọ̀lẹ́bí. Sọpẹ́ ti ẹ. Má fi ọ̀já kó má lọ dọ́ṣẹ̀. Má fa iyọ̀ fọ̀. Bẹ́ẹ̀ni sà. Má garaju capacity ẹ lọ o. But anyways, sọpẹ́ tanṣo torí. Tó bá dùn sọpẹ́ o tí ò bá ìtì ìdùn tó bó ṣe ń fẹ́ sọpẹ́ ti ẹnà má yà láìmóore o tó bá lù ú tó bá dún sọpẹ́ tó bá sì ń lù ú tí ò ìtì ìdùn jọ sọpẹ́ ti ẹ o onírìsìn sà remember when you were nobody ó wá ń wo pé ṣe o tiẹ̀ ti méèkẹ́ ni ṣe o ti di somebody gan sin ni tán ni kò máa sọpẹ́ wò ó jẹ́ ń sọ fún ẹ ìgbà kan ò tí ì lè dáwẹ̀ fúnrara ẹ nísìnyí mo wọnú ẹ̀mí sí kraparaba sandalipo ìfèdèfọ̀ mo ríran sí ẹ pé ìwọ fúnrara ẹ ló wẹ̀ láàárọ̀ ẹ ó yá sọpẹ́ ti ẹ I remember when I was nobody. Oṣùpá gbé kiní yẹn ókè gbé ókè gbé ókè gbé ókè gbé ókè gbé ókè tẹ́rù bá mọ núrò a ṣe kíni amọ̀pẹ́ dá last Friday of the month of June.

0: mọ̀lẹ́bí sọpẹ́ ti ẹsẹ̀ ọlọ́run ṣeun ibi tó bá dé yìí bóyá ó tiẹ̀ ti wá dàbí pé
1: abọ̀ you are alive
0: ó ṣáà ń gbọ́ mi báyìí okay náà ó tọ́pẹ́ náà wẹ́rẹ́ di wẹ́rẹ́ 26 ó ń tán lọ o mélòó la ti lò mélòó ló kù nínú ọdún 2026 ó ń jó lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń tán lọ díẹ̀díẹ̀ ọ̀pẹ́ o torí àbínitúnbíni tó rí àbèrè tún béèrè èmi ni ti ń tòótọ́ olóyede ṣèyí jacob àkọ́bí 1 mọ̀lẹ́bí 1 àpèdíọ́lá 1 of the whole federation bob balabi of america ọ̀rẹ́ ọba of london. Níbo lẹ wà níbo ló ka yín mọ́ níbo lẹ ti ń gbádùn ẹ̀ kí ló ń ṣe yín kí lẹ̀ ń ṣe okay now ẹ jẹ́ ń sáré pàlùdà jẹ́ ń pàlùdà kí n wá gbọ̀nà ọbẹ̀ lọ sí ẹ̀ka àpolówó ọjà tí n bá dé láti ẹ̀ka àpolówó ọjà ẹ̀yìn tèmi ẹ̀ máa pàtùn ẹ̀ kan níṣẹ́.

ẹwà ẹ̀mọ́ ìdájà alẹ́ o ewo ni kí ni wọ́n fi kọ́ńkà ṣé mo wà ń bẹ̀ ní 1896 ni àwọn èèyàn mà fọ́ níkẹ in Jesus name ni wọ́n fi kọ́ńkà tàbí kó jẹ́ pé kí ni irú àwọn nǹkan tí bàrí máa ń lò àwọn olóògbé bàrí wọ́ndà tí wọ́n máa ń lò pé lálà wàlákù àtà ilá ìlẹ̀lẹ̀ azẹ́ ó lè jẹ́ tí wọ́n lónà ask me question àwọn èèyàn burú o wọ́n ní kí làwọn tápá lò tí wọ́n fi borí àwọn amúnisìn bìrìtì kóńgbà náà ó lè jẹ́ in Jesus name ni wọ́n lò bí ọ̀gá custom kan ti àwọn ọmọ oníjàǹdùkú kámọ́ kọ́nà ó kàn bọ́ gbogbo aṣọ ó ku singlet ó fòókè lẹ́ẹ̀mẹta ó pariwo in Jesus name wọ́n yìnbọn máa kọ̀ wọlé ó sì ń tí ọlọ́run ò lè ṣe o ẹ̀gbọ́n ọlọ́run gbọ́ àbí bí ọ̀rẹ́ wa kan tégún ńlé ó pariwo lọ ó wí bẹ́ẹ̀ ni o ìbá sí ń bẹ́ o eégún ọ̀hún ṣubú ni ní tí ọlọ́run ò lè ṣe bá a sí.

0: syrup. Adidi ṣe fun awọn ikoko ati awọn mọwẹwẹ bi wọn ṣe n dagba. O ni awọn vitamin to ṣe pataki ninu fun idagbasoke, aabo ara ati opolo to ji pepe. Nafdac fun telu. Afrabite je oja Afrabchem Limited ti won ṣe Panda Paracetamol.
1: Ko yi o iroyin ayo ni mo mu wa fun gbogbo eyin agbe oni nkan osin ile ise B&G Freedom Nigeria Enterprises ni Sureplug to ba je tin nkan osin lorisirisi eyin agbe olosin eja olosin adiye agutan ewure agbo malu eoro elede ati bebe lo e kan si ile ise B&G Freedom Nigeria Enterprises fun gbogbo livestock feed poultry feeding ingredient ati general contract o tan sibe o won tun ṣe pack smoked fish fún gbogbo ẹ̀yin ìyàwó ilé olú ilé iṣẹ́ wọn wà ní àdojúkọ St Mary Catholic Church Asadam Road Ìlọrin ìpínlẹ̀ Kwara ẹ lè kàn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034182374 àti 07039107071 B&G Freedom Nigeria Enterprises àwọn gógó lọ̀rẹ́ àgbẹ̀.

0: Gbàlódé jẹ́jẹ́ alájọ ní kẹ́ránṣẹ́ sí.
1: Gbogbo kọ́lékọ́lé àtabánikọ́lé ló máa ń fẹ́ kó jẹ́ wípé akọ́ṣẹ́mọṣẹ́ nípa akákanlé ló bá wọn kanlé. Kí wọ́n mọ̀ bá wàá jẹ kábàámọ̀ nígbẹ̀yìn. Tó bá wá jẹ́ kábàánikanlé nílànà ti gbàlódé. Rúfin àti Gerard.
2: Aluminium pan.
1: Dẹ́kìn. Paraffet. Water collector.
2: Lọ́gìn.
1: POP sealy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ismail jẹ́jẹ́ alájọ Asakama carpenter and selling of building materials ní ránṣẹ́ sí.
1: Bákan náà lẹ̀sìn tó lè rí irinṣẹ́ bíi wheelbarrow, sọ́fẹ̀, jígà, rẹ́ǹtì ní ọ̀dọ̀ wọn.
2: Wọ́n wà ní Bùdó Ẹ̀sìn, ìgbèjìlá off Asadam, Ìlọrin, Kwara State, Nàìjíríà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 081-371-9-1534 tàbí 080-8080-1485. Ẹ̀sìn tó lè kàn sí wọn lórí ímeèlì wọn idrisismailjẹjẹ@gmail.com. Kí òrùlé eléyìí lè dùn rí bíi ti lè bò ó.

tó aranta tó ń wí náà kò síbi tí ò lè ọlọ́run àfibọ́ ṣe tó àfibẹ́ọ́ àfimọ́hàmà sàlàláhùn aléyìíwọ̀sàlà àfibẹ́ọ́ máṣá ìṣàánú wa báwa fàánú lò ilé ló ti bẹ̀rẹ̀ náà lètò tí ń dé sétí ìgbọ̀yìn diamond lẹ́ngbọ̀ 88.7 a wá sọ pé lọ́dọ̀ tẹ̀wé gbogbo àwọn nǹkan tí ń tà àwọn nǹkan tó rà fáwọn òbí rẹ̀ tí ọ̀nà tí ó rí bó ti rí tó fi lọ́bi tó lọ tí wọ́n fi sọ́rú nǹkan sọ fún ọ ọ̀nà ọ̀hún bí ó ti là ń la ní bẹ lọ́dọ̀ tanwir àwọn òbí wa kí làwọn ń tààrà fún wọn àwọn ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ẹ́ ni ẹgbẹ́ ni ìyá máa ń pariwo ni bọ́yẹ ẹsẹ̀ ni ìbẹ́ẹ̀ bọ́yẹ ẹyìn ni ìbẹ́ẹ̀ àbí wọn ò tẹ̀ wá pariwo àmọ́ still náà ó fẹ́ kí wọ́n ṣàwà òkè kò ṣe dìgbà téèyàn bá ṣe kí ni kò ṣe dìgbà téèyàn bá ṣubú lulẹ̀ kó tó di pé èèyàn tó tọ́jú yàn àwọn làbí dùn àwọn ajúà ń bẹ lọ́dọ̀ tẹ̀wé ra fún wọn ra zamzam lọ fún wọn wọn ò mú wọn tún fi ṣàdúà fún wọn kódà kò ṣe dìgbà tí wọn bá pe èdè jáde bí wọn ṣe mú tí ń rìláàksì gbogbo system wọn àdúà lọ́yọ̀ kọ̀ọ̀kan jíjì akọ̀ọ̀kan sì ń ṣàdúà fún wọn yóò sì máa ṣàdúà fún wọn láì ṣe pé àwọn gan lanu wọn ṣàdúà.

0: Ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú ló pe bàbá wa Pastor Joseph Adéwùmí láti máa jíṣẹ́ ẹ̀yìn rere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ Christ Deliverance Liberation Church níbi tí Ọlọ́run ti ń ṣẹ́ gbogbo ogun wọlẹ̀ pátápátá. Gbogbo ẹni tó sunkún wọ Christ Deliverance Liberation Church ni wọ́n fò fáyọ̀. Bógun ti ń ṣẹ́ nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ Olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa Pastor Joseph Adéwùmí. Tí ẹ̀mí mímọ́ Ọlọ́run gbowó wọn ṣiṣẹ́ ìyanu ìwọ náà máa bọ̀ nínú ìjọ Christ Deliverance Liberation Church. Kí Ọlọ́run alágbára jù ló sòkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀. Kí ni àlàkọjá rẹ? Ṣé àìsàn ọjọ́ pípẹ́ ni? Ogun ayé àlákàlà ká máa jẹun lójú oorun àìtẹ́gbẹ́ àìrọ́wọ́mú. Ogun promise and fail àìrọ́kọrayà fẹ́ àìrọ́mọbí. Ó yá máa bọ̀ kí Ọlọ́run liberation sọyẹ̀yẹ́ rẹ di ayẹyẹ. Kò wá sẹ́ni tó wọ Christ Deliverance Liberation Church tí ò lẹ́rìí lórúkọ Jésù ìwọlẹ̀rí kan. Christ Deliverance Liberation Church wà ní number 1 Liberation Street Òsèré ní Lọrin. Fún ẹ̀bì àdúrà ìtọ́ni tàbí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé bàbá wa sórí ago 08030695787 08030695787. Máa bọ̀ kí Ọlọ́run liberation tú ọ sílẹ̀ nínú ìṣòro gbogbo. Jésù lolúwa.
1: Jésù lolúwa nínú ìjọ tiwa lóòótọ́ tí ò sì lè yí padà nígbà kọ̀ọ̀kan. Bàbá wa ránṣẹ́ Ọlọ́run alayé tí kì í ṣe Ọlọ́run òkú bàbá Pastor Joseph Oyelami tí wọ́n ṣojú ojúṣe aṣojú bàbá Pastor Joseph Adéwùmí. Kí ni àwọn ògbésẹ̀ kọ̀ọ̀kan tá a lè gbé gẹ́gẹ́ bí ẹni ọgbà agbára ìmísí Ọlọ́run àti iyì tó fi jẹ́ pé kò ní bọ́ lọ́wọ́ ènìyàn?
2: Olóòtú ẹ ṣe.
3: Thank you, our uncle.
2: Ẹ jẹ́ kí n fi ìdí ìbéèrè yẹn ìdáhùn rẹ múlẹ̀ nínú ẹsẹ̀ bíbélì méjì.
3: Let me establish the answer in the Bible.
2: Akọkọ ni ìwé Matthew.
3: Let us turn our Bible to the book of Matthew.
2: Oríkejìdínníọgbọ̀n.
3: Chapter 28.
2: Ẹsẹ̀ ìkejìdínníogún.
3: Chapter verse 19.
2: Tí a bá wo ìwé Matthew oríkejìdínníọgbọ̀n.
3: If you turn our Bible to the book of Matthew chapter 28.
2: Ẹsẹ̀ ìkejìdínníogún.
3: Verse 18.
2: Ó sọ fún wọn, ó ní Jésù sì wá, ó sì sọ fún wọn pé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni ó fi fún mi.
3: And Jesus came and spake unto them, saying, all powers is given unto me in heaven and in earth.
2: Ìyẹn ni pé
3: that is
2: jẹ́ ọ̀dọ̀ Jésù yìí nìkan láti lè rí agbára yẹn tí à ń sọ yìí tí a ó fi gba ìyè.
3: The power we are talking about, you can only receive it from Jesus to receive life.
2: Àkọ́kọ́ nìyẹn.
3: That is the first thing.
2: Tí a bá sì tún wo èkejì.
3: If you are going to check the second point.
2: Ìyẹn ni a ó rí nínú ìwé Matthew.
3: You are going to see that in the book of Matthew as well.
2: Orí kẹfà.
3: Chapter 6.
2: Tí a bá wo ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n.
3: Verse 33.
2: Ó sọ níbẹ̀.
3: It says.
2: Ó fi yé wa, ó ní kí a tètè mọ wá ìjọba Ọlọ́run náà.
3: But ye seek the kingdom of God.
2: Àti òdodo rẹ̀.
3: And his righteousness.
2: Ó ní ohun tó bá kù òun ó fi kún fún wa.
3: And all the things shall be added unto it.
2: Kí n kà á kalẹ̀ gbọ́ bó ṣe sọ gan.
3: Now let me read it.
2: Ó ní ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, gbogbo nǹkan wọ̀nyí ni a ó fi kún fún yín.
3: But seek ye first the kingdom of God and his righteousness, and all the things shall be added unto you.
2: Olóòtú.
1: Sà.
2: Níta ń sọ ni pé ìgbésẹ̀ tí a ó gbé náà ni pé àní kí a tọ Jésù.
3: That we have to go to Jesus.
1: Jésù ló lè fúnni lágbára ìmísí àti iyì.
3: And it is the only Jesus that can give us the power of God's inspiration to receive life.
1: Ẹ ṣe bàbá wa Pastor Joseph Oyelami, ẹ já ṣe ojú òpó kalẹ̀ fún àwọn ènìyàn wa nínú ilé láti béèrè ìbéèrè kan àbí ẹ̀bẹ̀ àdúrà lórí atẹ́gùn gẹ́gẹ́ bí bàbá Pastor Joseph Adéwùmí ṣe máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀. 0913655695 òun nọmba tó wọlé iṣẹ Diamond FM.
4: Àlàáfíà fún yín.
1: Babalájọ́ rìn àlàáfíà fọmọ Ọlọ́run. Bàbá wa ní Olúwa.
4: Olúwa tó sì yín ẹ kú ṣe Olúwa.
1: Àmì lorúkọ Jésù.
4: Ẹ gbàdúrà fún ìyìn àti fámìlì
1: mi. Ó ní ká ẹ gbàdúrà fún àwọn.
2: Bàbá ní orúkọ Jésù Kristì.
3: Amen.
2: Nítorí pé bàbá sọ nínú ọkàn wọn wípé kí a gbàdúrà fún fámìlì wọn. Àsọ lórúkọ Jésù sí ẹ̀mí máa yóò wá fámìlì yín rí.
3: Àmì Jésù.
2: Ohun tẹ nílò nínú fámìlì yín ẹ̀mí máa yóò ṣe ní ìrọ̀rùn fún yín. Gbogbo ohun tó ti lè dàbí òkú nínú fámìlì yín lónìí ẹ kó gba iyè.
3: Àmì Jésù.
2: Lónìí mo ní lórúkọ Jésù wọn ti gba iyè.
3: Àmì Jésù.
2: Ó ti rí bẹ́ẹ̀.
3: Àmì
2: Jésù Olúwa wa.
1: Àmì lórúkọ Jésù. 0913655952. It's 0913655952. Number Baba Pastor Joseph Adeomi Koyipada. 08030695787. Hello. Eko legbe radio yin ma. Oluwa lo nsise nbo le tin pe kile fe latodo baba wa.
5: Lati besin Madam Esther.
1: Kile fe latodo baba wa Pastor Joseph.
5: Baba ko gbadura fun mi kono ko lo fun mi kin ba na Olorun pade.
2: Bi e se so yen ona ti la fun yin.
3: Ami Jesus.
2: Ni oruko Jesus ona la fun yin.
3: Ami Jesus.
2: To ba je nkan kan le nse tabi kan lo din yin lo ti ona yen se dawi po di loni mo ni loruko Jesus ona la.
3: Ami Jesus.
2: Lekun aitase bi Jesus le so ko sisile fun yin loruko Jesus.
1: Ami Jesus. 0913655952. 0913655952. Hello.
6: Ekuro
1: le ma nbo le tin pe o.
6: Lati osere ni sa.
1: Lati osere ki loruko yin ma o.
6: Victoria.
1: Ki le fe latodo baba wa nu Oluwa.
6: Adura ni o se tan padura fun dile
1: ni. Dadi won ni e gbadura fun dile awon.
2: Bi e se so jade latoko loruko yin si idile yin ke gba irorun.
3: Ami Jesus.
2: Ki ona ko la fun yin. Loruko yin si ona la fun yin. O ti ri be.
6: Ami.
2: Gbogbo to dabi pe o doku ninu aye yin ko ma gba iye.
1: Amen. Jesus. Amen. 0913655952. 0913655952. Hello.
7: Hello. Ekuro le sir.
1: Ekuro le ma nbo le tin pe ma o.
7: Lati mu bo oruko mi ni Mary.
1: Anti mommy wa Mary lati mu bo.
7: Olorun
1: to shanu fun emi ati awon omo mi. Ko gbadura fun yin pe ko Olorun
2: Sister Mary. Tori pe ti wa labi ori ofe ise iranse ti irole yi. E gba anu. Mary ni o shanu fun awon ti o shanu fun. Loruko Jesus e wa lara won ti Olorun yo shanu fun loni. O ti ri be. Jesus ilu awa.
1: Ko de bo se lo won je lori eto fun ti irole oni. E ma pe baba Pastor Joseph Adeomi sori number to wole ijosin won yi fun ebe adura abi ibere lori eto kokan ta ti se ni Diamond FM 0803069 5787 0803069 5787 Oko pataki lo baba to so ni ti won so asoju baba Pastor Joseph Adeomi Pastor Joseph Oyelami ati Evangelist James ti won ajo ko worin ni yaragbara e ba mi gbadura fun orilede Nigeria ile ise Diamond FM ati gbogbo awon to nbo akato ma lo sa
2: mo gbadura gbogbo on to dabi diwo ni orilede Nigeria loruko Jesus Olorun mu kuro
1: amen
2: loni Olorun mu kuro
1: amen
2: ile ise Diamond FM Olorun teyin siwaju
1: amen
2: ile ise na oni subu
1: amen
2: ati mayin si iya ti rere loruko Jesus si e oni daru
1: amen
2: eni to Olorun gbe ile ise ile lowo loruko Jesus mo ni e oni baje
1: amen
2: loruko Jesus Christ idamu ni bayin
1: amen
2: atawon osise lese mo ni loruko Jesus e gba itura
1: amen
2: kara oro yin
1: amen
2: Jesus Oluwa wa
1: amen.

0: Ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú ló pe bàbá wa Pastor Joseph Adéwùmí láti máa jíṣẹ́ ẹ̀yìn rere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ Christ Deliverance Liberation Church níbi tí Ọlọ́run ti ń ṣẹ́ gbogbo ogun wọlẹ̀ pátápátá. Gbogbo ẹni tó sunkún wọ Christ Deliverance Liberation Church ni wọ́n fò fáyọ̀. Bógun ti ń ṣẹ́ nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ Olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa Pastor Joseph Adéwùmí. Tí ẹ̀mí mímọ́ Ọlọ́run gbowó wọn ṣiṣẹ́ ìyanu, ìwọ náà máa bọ̀ nínú ìjọ Christ Deliverance Liberation Church. Kí Ọlọ́run alágbára jù ló sòkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀. Kí ni àlàkọjá rẹ? Ṣé àìsàn ọjọ́ pípẹ́ ni? Ogun ayé àlákàlà ká máa jẹ lójú oorun àìtẹ́gbẹ́ àìrọ́wọ́mú. Ogun promise and fail àìrọ́kọráyafẹ́ àìrọ́mọbí. Ó yá máa bọ̀ kí Ọlọ́run liberation sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ. Kò wá sẹ́ni tó wọ Christ Deliverance Liberation Church tí ò lẹ́rìí. Lórúkọ Jésù ìwọ lẹ́rìí kan. Christ Deliverance Liberation Church wà ní number 1 Liberation Street. Òṣèré ní lọrin fún ẹ̀bì àdúrà ìtọ́ni tàbí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé bàbá wa sórí ago 08030695787 08030695787 máa bọ̀ kí Ọlọ́run liberation tú ọ sílẹ̀ nínú ìṣòro gbogbo. Jésù lolúwa.
1: Chai, my head oh, Oga landlord. Why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one where your body hot so? You don't do test?
2: Yes, see result, oh.
1: Oga landlord, no be your village people, oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am, take am.
2: Thank you, Oga Luta. I don't dey can't pay.
3: Luta, brand of Artemeta and Lumefantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.

0: bẹ́ẹ̀ ni ọkàn wa yin ọlọ́run
1: oyin
0: ọkàn wa gbé ọga
1: ó gbé ga
0: o nítorí pé o tún dá wa sí dèní
1: bẹ́ẹ̀ ni
0: àwa náà kọ́ orí ọ̀fẹ́ ọlọ́run làwa jẹ́ nítorí pé ìjẹjọ́ lè tá à ń dágbére wípé a pàdé lénìí ọlọ́run ò ṣeun
1: o àdúpẹ́
0: ọba tẹ́rẹ̀rẹ̀ kárí ayé ọba mi lénìí ọba mi lánàá
1: kábíyèsí
0: ọba títí ayé àìní pẹ̀kú ọba tí ń gbàdọ̀ balẹ̀ ọba ọba tí gbogbo ayé tá à ń forí balẹ̀ fún ọlọ́run ayìn ológo
1: àgbé
0: ọ̀ga wo ọ̀bí rẹ
1: bó
0: o bá lo olówó tí o lówó tọ́lọ́run ni
1: bó
0: o bá lo mọ̀yàn tí o mọ̀yàn tọ́lọ́run ni
1: bó
0: o bá lo gbajúmọ̀
1: tí
0: o gbajúmọ̀ tọ́lọ́run ni
1: bó
0: o bá lo lọ́pọlọ tí o lọ́pọlọ tọ́lọ́run ni ọba tó jẹ́ pé o ń ṣe ohun gbogbo lásìkò tó bá wù ú tí o sẹ́ni bọ́dì tó le bí léèrè ẹ wo ẹ̀ ńlẹ́ ń bẹ̀ ń fa a mọ yin ọlọrun lógo ni
1: ọlọrun
0: àwa dúpẹ tiwa
1: o ọpẹ ló jẹ
0: àwa náà sì kọ àánú la rí gbà
1: àánú ni o
0: ọlọrun ò ṣeun
1: ìdórí
0: àánú rẹ dúró títí láéláé bẹẹ ni a dúpẹ tiwa
1: o adúpẹ adúpẹ.
2: Yàgbó yàájú ọkùnrin ogun yàgbó yàájú.

0: fingers.
1: Ọkùnrin lòun kí sí.
0: Ọmọ tó dọ́dọ̀ tiẹ̀
1: nìyẹn.
0: Ó dá yìn kẹ́kẹ́ túre o.
1: A fẹ́ mọ̀.
0: Fire escape ladder níjẹ́. Fire escape ladder yìí. Tó bá dé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè míì. Tí ó jẹ́ pé àwọn tó ti dàgbà sókè ju bíi tiwa lọ.
1: Tán
0: ti lajú jù wá lọ. Tó bá ráwọn tí bá ń kọ́lé. Bí àwọn ilé tó ti ní bí alájà méjì mẹ́ta àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n máa ń sábà ní kinní yìí ní ọwọ́ ẹ̀yìn. Ó dàbí ìgbà tá náà bá kọ́lé tá yọ ojú ọ̀nà sí ọwọ́ ẹ̀yìn pé eléyìí o ọ̀nà tí ẹ lè gbà jáde lọ́wọ́ ẹ̀yìn. Ṣùgbọ́n eléyìí àwọn máa ń gbé bíi ládà táwọn oníná mọ̀nàmọ́ná tán máa ń lò ní. Àwọn ò gbé sọ́wọ́ ẹ̀yìn àìmọ̀ ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá náà lè ṣẹlẹ̀. O lè jẹ́ ọwọ́ ẹ̀yìn ló fẹ́ bá sọ̀ kalẹ̀ látorí ilé tó ga. Ṣùgbọ́n àìsábà lò lọ́dọ̀ tí wọ́n bí bóyá torí àwọn ń kú àwọn bọ̀dá àlejò tí ń dáre bá ni lóru láìròtì. Torí tí wọ́n àìsábà torí àwọn bọ̀dá àìsábà gbé àìsábà ṣe lọ́dọ̀ wọ́n bí. Ṣùgbọ́n kinní yìí ni wọ́n pè ní fire escape ladder. Ẹnìkan bẹ́ẹ̀ JW Winters níjẹ́ JW Winters ẹni tí a wú yìí ọjọ́ keje oṣù karùn-ún 1878 ni ọjọ́ keje oṣù karùn-ún 1878 ni JW Winters ló ṣàwárí àwájáde fire escape ladder ló ṣe bóde ńgbà náà.
1: Ó gbìyànjú tiẹ̀.
0: O ti wá mọ̀ náà nìyẹn.
1: Bẹ́ẹ̀ ni ó wà náà kọ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ ni
1: èmi náà ti kọ́lẹ̀ bá aràndá o.
0: Aràndẹ̀kùn.

0: dá bá ṣe ń bá bọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Kẹ́ni kẹ́ni.
1: Ó ga.
0: Mo mọ̀ tún yà lọ́dọ̀ rẹ nu.
1: Mo ti rí yín.
0: O ìkankan tún rèé o.
1: Mo fẹ́ mọ o.
0: Gọ́fìtì ní jẹ́.
1: Ẹ́.
0: Gọ́fìtì tí mo wú yìí. Bó la ṣe ṣàwárí àwájáde gọ́fìtì ti eléyìí tá à ń wí bóde o.
1: Mo fẹ́ mọ.
0: O fẹ́ mọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹnì kan bẹ́ẹ̀.
1: Ẹ́.
0: O ti grant ní jẹ́. Ti grant tí mo wú yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: O ṣàwárí àwájáde kínní yìí. Yẹn ní ọjọ́ kejìlá.
1: Ẹ́.
0: Oṣù kejìlá. Ọdún 1899 ni o.
1: Ọpẹ.
0: Ọjọ́ kejìlá.
1: Bẹ́ẹ̀ni.

0: kẹ́rin ìyá máa lọ lé fún talẹ́ yìí.
1: Tó wàá mọ̀ fèsì lọ ogun kájẹ pẹ́ lẹ́nu òǹfọ̀ràn fún ní òjẹ́ títí ọjọ́ mẹ́ta tó mọ pàdé fún àkótó tàtẹ̀pẹ́ àràdà ẹkùn ọjọ́ mẹ́ta tó mọ pàdé kẹ́rin bá mi ní lórúkọ tèmi ó sì ní bá mi ọmọ ànújẹ lóko rí o rí gbàngbà àràdà o.
0: Àràdà ẹkùn
2: oróke fún talẹ́ tèmi náà nù kì í yẹniyẹni kí lè mọ́ṣù lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi òkè ọjọ́ mẹ́jọ láti mọ fi pàdé sí ẹyin ò ní kú àwa náà sì ní kú títí ọjọ́ mẹ́jọ tá a mọ fi ayọ̀ ìdùnnú oríire pàdé padà lórí ètò olùwàgbémiga ọmọ akin pẹ̀lú mi lorúkọ tìtèmi agùntàṣọlù ẹkùn ọkọ ìyàwó rẹ̀ lẹ pa by starshow ọ̀rọ̀ bọ̀ by four sọ́sẹ́fì sẹ́ńtàrí afẹ́fẹ́ ọ̀rọ̀ akin ọmọ akin mọ̀ndágbé lórí ètò wípé àmàlà tolúwàbùmírò kalẹ̀ yóò gbúdọ̀ tutù olùwàgbémiga ilé yanu ẹ tó bá béèrè fún mi ẹ sọ fún wọn pé mo ti lọ bí gíga ó dàbọ̀.
3: Tọ́ èmi náà ń lọ ilé wa tó lẹ́nu ọ̀nà nu tọ́ èmi ni àdìdẹ mọ́gbàgbé ìdí ọmọ àsìkò kí ó tó mọ ọmọ àwòyí wọn kó tó rí náà. Apárí tí ń gẹ pọ́ǹkì abirumú ṣe bẹ́ẹ̀ tètè mí náà sọ fún yín pé ó di jọ́ mẹ́jọ èmi tún ti wọnú bàálù nu ọ dàbọ̀ ẹ máa bá mi o.
0: ẹ máa lọ nu bàálù bẹ́tà kójọ mọ́ bá a pààyàn kí ẹ fọ̀ sí mọ́ mu yẹn mọ́ lọ fẹ́. Ó dá náà èmi àwọn pé kódé kó lọ ní yosùpá bó sùpá bá ti dìrànmọ́ yú kò níyì kankan mọ́ that is to say ọlátìrẹ́wájú ògùn ní ọ̀pá ibi tìlẹ̀ méjì alákànfẹ́ ọjọ́ mẹ́jọ 08062891134 08062891134 ó dàárọ̀ o.

0: ládùúgbò yìí.
1: Aláwiroko, aláwirodo, Omarape ti dé, Omarape kẹ́kẹ́, Abami jọ, Aláfíà ti dé.
0: Ọ̀pẹ̀ yìí ṣálá lọ́yìn, ẹ máa ń polówó ilé ìwòsàn bílẹ̀ Marape kíákíá la ọ̀rẹ́. Ti ń bẹ nínú ọgbà bàbá olómi àgbọn, nínú estate ọlọ́jẹ̀ ní Yana Air Force nílùú Ìlọrin. Ẹ̀sùn àǹfààní tí ń bẹ fọ́mọdé ìlú tí ń sòjòjò tí ń sàárẹ̀ láti gbéra láàárọ̀ la kẹ́járe ilé ìwòsàn bílẹ̀ Marape nínú ọgbà olómi àgbọn.
1: Marape kíákíá la jí ó Marape láà.
0: Àwọn àìsàn tí ń fani nínú àgọ́ ara tí ò jẹ́ kẹ́ni ó sinmi nígbà kọ̀ọ̀kan ilé ìwòsàn bílẹ̀ Marape yà.

0: yóò jẹ́ ká gbọ́ ara ó sinmi ilé ìwòsàn bílẹ̀ mára pé ní ọmọ bọ̀ láàárọ̀
1: ní. ilé ìwòsàn fẹ́ fi bọ̀.
0: gbogbo ipá àyà gbogbo ti ń ta ní fòfòfò. gbọ́dọ̀ ń lẹ̀ jẹ́ ara ilé ìwòsàn bílẹ̀ mára pé.
1: láwa omi oko ládùúgbò
0: wa. àìsàn inú pọ̀ rẹpẹtẹ fọkùnrin bẹ́ẹ̀ ló pọ̀ fóbìnrin. àkíyèsí yòówù kí wo lè ṣe lórí gbogbo ohun tó jẹ tó mu tó wá gbádùn nínú àgọ́ ara rẹ àbó ti ṣe yùnkíyùn kí ó ṣẹjú márùn-ún tí gbogbo rẹ̀ tọ́wá daṣẹ́rú ti ń da nǹkan rú tí gbogbo ẹ̀ ò sinmi ń gbà kọ̀ọ̀kan.
1: ìrọ̀ ìrọ̀rùn sun ìkọlùgùn mara.
0: ilé olómi agbọn ni ọmọ bọ̀ láàárọ̀
1: náà. ìrọ̀
0: inú estate ọlọ́jẹ̀ ní yanaya falls lọ́lọ́jẹ̀ kọ́ wa tọ́jú ara
1: rẹ̀.
0: kí ọmọ tọ̀yàlàyà.

0: ìlera nílẹ̀ o. Ó yá nílé olómi àgbọn nínú estate ọlọ́jẹ́ tí ń bẹ ní Anaya Force lọ́lọ́jẹ́ ńlọrọ̀. Ọpẹ́ ìríro ni titi ẹni ara ti ẹ ìwú sùn ìwú bọ̀ sá ọfẹ́ tọ́jú rẹ̀ mọ́ bọ̀ wá sílé olómi àgbọn ní Anaya Force lọ́lọ́jẹ́ ńlọrọ̀. Àrùn bálòpọ̀ lọ́jọ́ pípẹ́ ni wọ́n ti sáré àrìn pàdé rẹ̀. Àwọn oje kóje tí ń sẹ́fun fún lágbára ọlọ́mọkùnrin kò da tí ń pọ́n yóò bí ọ̀gbọ́n náà máa bọ̀ wálé olómi àgbọn láàárọ̀
1: láàárọ̀.
0: Ọfà ayé ń tiẹ́ ní ọfà ara arúmọ́lẹ́gun tọwọ́tẹsẹ̀ tí ń kúrìrì rọpárọsẹ̀ tí mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹni tí ń gbénu yàrá wòran. Wá délé ìwòsàn bílẹ̀ mara pé láàárọ̀ la máa bọ̀ wá sínú ọgbà olómi àgbọn nínú estate ọlọ́jẹ́ ní Anaya Force lọ́lọ́jẹ́ ńlọrọ̀ kọ́ wa tọ́jú ara rẹ̀. Obìnrin tí ń bẹ nípa ẹ̀rọ ọmọ ni ó ti bí kan rí kọ̀ lọ́wọ́ lẹ́yìn oyún ìju ní titi ẹni tí ń yí lọ tí ń yíbọ̀ tí ń mì sẹ́kẹ́sẹ́kẹ́ tó dàbí odidi èèyàn láì lóyún. Àrùn ìsétọ̀ ní ti ẹni tí gbogbo ìsàlẹ̀ ẹnu kan ni gógó àtàwọn gbogbo tó lè máa mú ni máa tọ̀ tìlera tìlera tó lè máa mú ni máa lòkè lò rọ́bà. Ẹdélé ìwòsàn bílẹ̀ mara pé ẹdélé olómi àgbọn láàárọ̀ là ní Anaya Force lọ́lọ́jẹ́ kẹ́ ẹ lọ tọ́jú ara rẹ̀. Fẹ́ra ńlẹ̀ báyìí báyìí mo jẹ́ àmọ́ rere ilé olómi àgbọn. Ibẹ̀ nínú estate ọlọ́jẹ́ ní ìyànà Air Force lọ́lọ́jẹ́ ńlọ.
1: Fẹ́ inú àdé ìgbàgbé
2: o. Ìnáwó mi ò sí bá o máa ń sọ sítórì mọ̀ ṣùgbọ́n.
0: Èèbà
2: mo máa ra pé mi
3: o.
0: Atọ́nà Abáyọ sáwọn àìsàn ọlọ́jọ́ pípẹ́ wọ̀nyí kó lè fèrè gẹ́lẹ̀.
1: Gbogbo ayẹyẹ ló ti bá
0: o. Aṣáre ilé olómi àgbọn. À ń bẹ nínú estate ọlọ́jẹ́. Bí Anaya

0: àwọn ọlọ́kadà ti ń bẹ́ẹ̀ ẹ sọ fún wọn pé ń lọ lé olómi àgbọn wọn gbè ń débẹ̀ àìsàn tí ò gbó ògùn ọlọ́run ní fi bá gbogbo wa jà ẹ mọ́ gbàgbé ọjọ́ sátidé ọjọ́ sunday àtọjọ́ ajé monday àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ lè bá wa pàdé nílé olómi àgbọ̀gbọ̀ ẹ̀ ń tẹ́ fẹ́ rí bàbá omi oko gangan nílé olómi àgbọn ọjọ́ sátidé ọjọ́ sunday àtọjọ́ ajé monday àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ bá wọn pàdé nu bọ́ bá wá ní àlàyé kan sí kejì nípa ipò tágo ara rẹ̀ wà tọ̀fẹ́ kálàyé ṣe fún wọn lómi oko gba nọ́mbà yìí 08067010215 08067010215 ẹgbọ́kede yìí kẹjẹ a máa lọ sí abala àǹfààní ohun tọ́lọ̀ǹda ẹyin tẹ́ sì wà nílùú ọ̀fà àwọn egbòogi wa ń bẹ lọ́dọ̀ àgbẹ̀ shop ládojúkọ owóde police station nílùú ọ̀fà.
1: ó tún ti dé o.
2: bàbá ìròṣẹ́ fúnra ẹ̀.
1: Fún jọba nílé ẹgán àdàndò tán jọba lóde ìjẹsà níbi ká wú onírúurú àìsàn ara tegbòtegbò ilé iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ mara pé kíákíá ò lẹ́lẹ́gbẹ́ kò sóríṣà tí ó ṣe bí ògún lágbẹ̀dẹ àìsàn tẹ́ ẹ ti tọ́jú tọ́jú tó yarí kalẹ̀ tí ò gbọ́ bó bá dé mara pé ojú ẹsẹ̀ ni ó tẹ̀ rí torí pé àkàìmọye irinṣẹ́ àyẹ̀wò ìgbàlódé ní bẹ nílé iṣẹ́ wọn ìmọ̀ àdáyébá ayé àwọn bàbá wa ò sì tẹ̀tì níbi ká kọ́kọ́ ṣàyẹ̀wò ara ti fún tẹ̀dọ̀ wọn ni wọ́n fi ń mójú ìlẹ́jà àìsàn àtìtọ́jú tó ń fẹ́ ẹ̀rọ àti ọṣẹ ìwẹ̀ mara pé ń bẹ tí ó tẹ̀rì tó mú yányá inú rírun ẹ̀yìn dídùn egungun ló ń ro ọ́ kankan ilé ìwòsàn ìbílẹ̀ mara pé kíákíá ló ń tọ́jú rẹ̀ ní rògbàrògbà ẹ̀yin awakọ̀ ẹ̀yin alájàpá ẹ̀yin àgbẹ̀ ẹ̀yin tó ń ṣiṣẹ́ ìjòkòó oògùn ẹ̀rọ ọṣẹ bitas mara pé ni ẹ lò àgbo mara pé ló tún fọ ìdọ̀tí inú tálé gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ lọ tefetefe oògùn mara pé náà ni sasara àdáyébá tó

ẹka ọbọ padà láti yàrá kẹdẹ àti polówó ọjà wa lórí ètò yín ètò wa tá a pe mara pé la wà fún tèmi o gbọ́ dáadáa lẹ́ni bọ́bá léèyàn tí mo ń rù tí mo ń gbẹ tí gbogbo ayé ń pé irú kí lèyí ọba yarọ́bì àwọn ọmọọmọ tó délé bá o àmọ́mọ́ bó ti jẹ́ lára èèyàn wà tí mu ti ń rù tí ń gbẹ bí ìgbálẹ̀ báyìí tí gbogbo àwọ ara rẹ̀ tó wá yí padà tó fẹ́ mọ dàbí aláwọ̀ kàlákìn tẹ́ni tó pupa fò tẹ́lẹ̀ táwọ rẹ̀ tí wọ́n sí ibò sílẹ̀ páwa rẹ̀ tí wọ́n ń dọ̀rọ̀ bọ̀ lójijì tí ọ̀rọ̀ bọ́ wá ń dilẹ̀ pa láìrò tí wọ́n ta fìdílé kó gbé tó mara pé la wà lẹ́ni. Àwọn kan tó ń sokùnfà kéèyàn mọ rù kó mọ gbẹ lọ́rọ̀ ọ̀pọ̀ dáadáa mo ṣe ni o gbé tó mara pé ìbá gbà lẹ́ni nítorí pé ẹni ayé bá rí pọ́ńfàì kó ń dán irú ẹni bẹ́ẹ̀ wọ́n lè ta lọ́fà kó dédé bẹ̀rẹ̀ sí ni mọ rù kó mọ gbẹ láì kó nǹkan kábùkù ayé kó lè kàn ní o kí tóní tàlejò kí wọ́n lè mọ pé àbọ̀ rárá ilé rẹ àmọ́mọ́ nǹkan tó délé bá ìyẹn ni wípé ẹwà ẹ̀dá wọn a máa ta lọ́fà tí gbaládùá fún ọ̀tọ̀ ń pọ́ mara pé lẹ́ni ayé ò ní ta ọ́ lọ́fà o. àrùn téèyàn kó níbi ìbálòpọ̀ ó lè ṣe okùnfà rẹ̀ kí ọ̀rọ̀ bọ̀ kọ́ máa dilẹ̀ pa ẹni tó rí pẹlẹbẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò tún wá máa gbẹ sí ó máa wá peru ẹni bẹ́ẹ̀ ní gbígbẹ̀yìn yẹn. báwọn bàbá wa bá rẹ ẹni tó jẹ́ wípé ó ti kó àrùn ìbálòpọ̀ lọ́dún pípẹ́ sẹ́yìn àbí ẹni tó jẹ́ wípé ọ̀fà ìtẹ́lẹ̀ táwọ̀ rẹ̀ wá ń dàwọ̀ kàlánkè àbẹ́ ẹni tó jẹ́ wípé kò sí nǹkan kan tó ṣe okùn kárùn ìbálòpọ̀ o dédé ni wọ́n dédé rùtí ń gbẹ epo igi kan bẹ táwọn bàbá wa ń pè ní epo igi iyeye epo igi yìí táwọn bàbá wa yí ọ̀wọ́ àjọ tí ó pọ̀ dáadáa wọ́n lè gun lódó tàbí kí wọ́n kó lọ sẹ́nu ọlọ kí wọ́n sọ́ dìyẹ̀fun ìyẹ̀fun yìí báwọn bàbá wa bá ti wá àjọ tó pọ̀ dáadáa fúru ẹni bẹ́ẹ̀ ìyẹ̀fun yìí ọjọ́ márùn-ún ó lè fi lò ó ìyẹ̀fun yìí ọjọ́ méje ó lè fi lò ó wọ́n wàá sọ pé kẹ́ni náà kọ́ lọ wá ewébẹ̀ tó.

rí wa fún àyẹ̀wò. Ẹ fẹ́ ṣàyẹ̀wò ara láti mọ pàtó gbogbo ohun tó ń fà tó jẹ́ bí ẹ ti ń náwó lé àìsàn tí ọ̀gbọ́n sá. Má bọ̀ wá bó bá ti di àárọ̀ Sátidé. Látàárọ̀ dìrọ̀lẹ́ la wà ń lé olómi àgbọn. Bàbá dọjọ́ Sunday látàárọ̀ dìrọ̀lẹ́ a wà ń lé olómi àgbọn. Àti lọ́jọ́ Ajé Monday láti àárọ̀ dìrọ̀lẹ́ nílé olómi àgbọn. Àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ lè bá wa pàdé nílé olómi àgbọn. Ti bẹ ní Anaya Falls lọ́lọ́jẹ́ ńlọrin. Láti ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti wọkọ̀ tẹ dọ́jọ́ ọba. Ẹ wọkọ̀ ti ń lọ sí ògidì ọlọ́jẹ́ kẹ bọ́lẹ̀ ní Anaya Falls. Níbi tí ilé oúnjẹ ìgbàlódé wà ẹ fòna sódì kejì níbi tí ilé oúnjẹ ìgbà ní ìyànà tó dojúkọ ilé oúnjẹ ìgbàlódé títì tó lọ nú air force gangan. Àwọn ọlọ́kadà ti ń bẹ́ńbẹ̀ ẹ sọ fún wọn pé ń lọ ilé olómi àgbọn wọn ò gbé ńdẹ́bẹ̀. Àìsàn tí ò gbó òkú ọlọ́run ní fi bá gbogbo wa jà ẹ má gbàgbé ọjọ́ Sátidé ọjọ́ Sunday àtọjọ́ Ajé Monday àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tẹ lè bá wa pàdé nílé olómi àgbọ̀gbẹ́ ń tẹ fẹ́ rí bàbá omi oko gangan nílé olómi àgbọn ọjọ́ Sátidé ọjọ́ Sunday àtọjọ́ Ajé Monday àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tẹ bá wọn pàdé nu bọ́ bá wá ní àlàyé kan sí kejì nípa ipò tágo ara rẹ̀ wà tọ̀fẹ́ kálàyé ṣe fún wọn lómi oko gbà nọ́mbà yìí 08067010215 Bọ́lá ẹ̀kan sí 08067010215 Kẹ́ kò ní fi gbogbo wálẹ̀ o. Kábọ̀ a máa ṣàìsàn mọ́ o ní mara pé ń ké olúwa. Kàlẹ́ gbàgbé ọ̀rẹ́ mi ládùúgbò yìí ni túyẹ́rí mi máa ń sọ mara pé kíákíá bò bá kú díẹ̀.

0: gbọ́n àìsàn tí ò gbóògùn ọlọ́run ní fi dá wa wọlé o nọ́mbà wọn rí lẹ́ẹ̀kan sí 08067010215 08067010215.
1: Alágbèrò